0: àwọn ọ̀run sọ̀rọ̀ gọ Ọlọ́run. Àti òfurufú fi ṣe ọwọ́ rẹ̀ hàn. Ọjọ́ dé ọjọ́ fọhùn àti òru dé ń fi ìmọ̀ hàn. Kò sí ohun kan tàbí èdè kan níbi tí a kò gbọ́rò wọn. Ìró wọn la gbogbo ayé já àti ọ̀rọ̀ wọn dé òpin ayé.
1: Good morning, I greet you.
0: Nínú wọn ni ó gbé pàgọ́ fún oòrùn.
1: What do you do? Good morning, I greet you.
0: Tí ó dàbí ọkọ ìyàwó tí ń jáde ti ìyẹ̀wù rẹ̀ wá.
1: We got some work to do.
0: Tí ó sì yọ bí ọkùnrin alágbára láti súré ìje.
1: Good morning.

0: fish.
1: Nígbà tí Israeli jáde kúrò ní Egypt.
0: I live within the.
1: Ti ara le Jacob kúrò nínú àjèjì ènìyàn.
0: There will be much progress.
1: Judah di bi mímọ rẹ̀, Israeli di ìjọba rẹ̀.
0: Everyone will be happy.
1: Òkun rí ó sì sá Jordan padà sẹ́yìn.
0: Morning, I greet you. How do you do?
1: Àwọn òkè ńlá fò bí àgbò àti àwọn òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn.
0: Good morning, I greet you.
1: Kí ni ó ṣe ọ́ ìwọ òkun tí ìwọ fi sá? Ìwọ Jordan tí ìwọ fi padà sẹ́yìn.
0: Work to do. Good morning, I greet you.
1: Ẹ̀yin òkè ńlá tí ẹ fi ń fò bí àgbò àti ẹ̀yin òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn. Wá rírì ìwọ ilẹ̀ níwájú Olúwa, níwájú Ọlọ́run Jákọ́bù. Ẹni tó sọ àpáta di adágún omi àti òkúta ìbọn di orísun omi.

gbọ́ mi láàárọ̀ ìgbógun tá ń pe àkọlé rẹ̀ ní ìbànújẹ́ ẹ̀mí mímọ́ gbẹ́sẹ̀ lé. A ní gbogbo tá ń pe àkọlé rẹ̀ ní ibi kò ní ya ọ̀dẹ̀ tẹ́tí láǹfààní láti gbóhùn mi láàárọ̀ yìí. A ní ìwọ tó ń gbóhùn mi láàárọ̀ ìgbógun tá ń pè ní májẹ̀mú ibi kò mà ní ṣe lórí ayé rẹ̀.

0: oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló máa ń ṣẹlẹ̀ lọ́gànjọ́. Ó ní nígbà tẹ́nìyàn sún ọ̀tá rẹ̀ sí wá, a fi èpò sínú àlìkámà sì bá tirẹ̀ lọ. Àánú Ọlọ́run lórí gbà láti jí sáyé ní ayọ̀ àti àlàáfíà. Ilẹ̀kùn tẹ́ ẹ ti lálé àná, fúnra yín lẹ ṣí wọn jalè yín lórí. Ẹ rógun gbàmígbàmí lọ́gànjọ́ òru. Ẹ rógun ẹgbẹ́ dìgbàdìgbà ó dilé ìwòsàn.
1: Ẹ dábàá.
0: Ẹni tó bá lè ronú jinlẹ̀ yóò lè dúpẹ́ lọ́wọ́.

torí náà mo fẹ́ kó fi ọpẹ́ fún ọlọ́run yẹn láàárọ̀ yìí mo fẹ́ kó sin ọlọ́run yẹn látinú ọkàn rẹ màmá tó ń gbọ́ mi láàárọ̀ yìí dájú tó ń láǹfààní láti gbóhùn mi láàárọ̀ yìí mo fẹ́ kẹ́ fi ìyìn bẹ̀rẹ̀ ojúmọ́ yìí mo fẹ́ kẹ́ sin ọlọ́run yẹn nínú ẹ̀wà mímọ́ rẹ ẹ̀sìn nínú ẹ̀wà ìwà mímọ́ rẹ torí pé òun ló lágbára lórí ohun gbogbo.

0: torí pé ó fayọ̀ yin Ọlọ́run, ó fayọ̀ sin Ọlọ́run láàárọ̀ yìí.
1: Gbogbo lápapọ̀, gbogbo ẹ̀yin, gbogbo ọmọ.
0: Lórúkọ Olúwa Ọlọ́run amúgọ òní padà banújẹ́.
1: Ìwọ ló ní. Máa ṣọ láàrẹ lọ nínú ọ̀la. Máa ṣọ láàrẹ lọ nínú ọ̀la.
0: Torí pé ó yin Ọlọ́run láàárọ̀ yìí.
1: Ṣọ láàrẹ lọ, máa ṣọ láàrẹ
2: bí ìsinwó bọ́ láàrẹ.
1: Wọ́n bọ̀ láàrẹ.
0: A ní gbogbo ìṣẹ̀lẹ̀ tó lè gbomi lójú rẹ nínú ìrìnàjò 2026 ẹ̀jẹ̀ Jésù fagilé.

A ní àwọn ìjì tó máa ń jà tó máa ń sọ ilé aláyọ̀dílé ẹkún. Ìjì lórúkọ Olúwa Ọlọ́run mo kò ní já wọlé tẹ ti ń gbọ́ mi láàárọ̀ yìí. Ìjì tó máa ń jà tó máa ń sọ ilé aláyọ̀ di ahoro lórúkọ Olúwa Ọlọ́run mo ìjì yóò máa ní já wọlé yín láàárọ̀ yìí.

ẹbá ìgbọ́n tí ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run yìí sọ ni. Nínú ìwé Tẹsalónika kejì orí kẹta ẹsẹ̀ ìkẹta. Ó ní ṣùgbọ́n olódodo ni Olúwa, ẹni tí yóò fi ẹsẹ̀ yín múlẹ̀, tí yóò sì pa yín mọ́ kúrò nínú ibi. Ẹnìkan gbọ́ mi láàárọ̀, nínú ibi gbogbo Ọlọ́run yóò pa ọmọ. Àní nínú ibi gbogbo Ọlọ́run yóò pa ilé rẹ mọ́. Àní nínú ibi gbogbo Ọlọ́run yóò.

0: nínú ilé tẹ ti ń gbọ́ mi láàárọ̀ yìí.
1: Ọba tí fìdí ká.
0: Dípò ìbànújẹ́ ìṣẹ̀lẹ̀ ayọ̀ ni ó wọnú ilé yín.
1: Àní ọlọ́run.
0: Dípò ìbànújẹ́ ìṣẹ̀lẹ̀ ayọ̀ ni ó máa ṣẹlẹ̀ lọ́dẹ yín yìí.

bí bẹ́ẹ̀ pé tí ẹ̀yin bá ń gbénu mi tí ọ̀rọ̀ mi sì ń gbénu yín ẹ̀yin ó béèrè ohun kan a ó sì ṣe fún yín. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ Ọlọ́run dẹ̀ gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ. Akọ́nú ọ̀rọ̀ ẹ̀ pé bó ṣe wù kí ayé àtọ̀run kọjá lọ kínkín náà ọ̀rọ̀ run kì yóò lọ láláì ṣiṣẹ́ tọ́ wọn.

nígbà náà ni àwọn ọ̀tá mi yóò pẹ̀yìn dá. Wọ́n gbàgbé ohun tí Ọlọ́run sọ fún Jóòbù. Ó ní Jóòbù, ǹjẹ́ o ti pàṣẹ fún ọjọ́ rẹ bí? Jóòbù náà ní ìlàkọjá tó pọ̀. Ṣùgbọ́n nígbà tí àwọn ìlàkọjá yẹn débì kan, Ọlọ́run fúnra ara ẹ̀ ló sọ fún Jóòbù pé Jóòbù, pẹ̀lú gbogbo ìlàkọjá rẹ yìí, pẹ̀lú gbogbo tójú rẹ rí yìí, ǹjẹ́ ìwọ ti pàṣẹ fún ọjọ́ rẹ? Iye Jóòbù náà wá sí. Jóòbù náà wá pàṣẹ.

lẹ́yìn tí Job wá pàṣẹ, lẹ́yìn náà ni àyípadà rere ńlá wá dé bá Job. Iwọ olùgbọ́ mi láàárọ̀ kò sí tí Ọlọ́run yìí ò lè ṣe. Ọlọ́run lágbára lórí ohun gbogbo. Mo fẹ́ kó pàṣẹ fún ọjọ́ rẹ láàárọ̀ yìí. Pàṣẹ pé gbogbo orí ọ̀sẹ̀ yìí Ọlọ́run yọ̀ǹde ẹ̀ fún mi. Ire tó wà ní ọ̀sẹ̀ Olúwa gbé lé mi lọ́wọ́. Ire ọjọ́ òní Olúwa gbé lé mi lọ́wọ́. Àwọn ire tí ó mú kí n gbàgbé pé mo jìyà rí láyé, Ọlọ́run gbé lé mi lọ́wọ́ láàárọ̀ yìí. Mọ́mì ìwọ náà pàṣẹ irí ọjọ́ ni Olúwa gbé lé mi lọ́wọ́. Kò sí ọjọ́ kankan tí Olúwa dá tọ́lọ́run ò ṣètò àwọn eré kọ̀ọ̀kan.

See, that was our sorrow. Continue with the dear or one mu. We beg you, not going to Baba is sorry. Wọ́n ní gbogbo nínú gbogbo ìrìn àjò iṣẹ́ ìrànṣẹ́ àwọn. Wọ́n ní nǹkan táwọn ọmọ ọlọ́run sí tó dẹ̀ dá wọn lójú. Ní pé kò sẹ́ni tó tọ ọlọ́run wá fún ìrànlọ́wọ́ tó ọlọ́run máa ń tanù lábẹ́ àkóso bó ti wù kó rí. Wọ́n ní kò sẹ́ni tó wá sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ràn mí lọ́wọ́ tó ọlọ́run máa ń tanù. Láàárọ̀ ìmọ̀ fẹ́ kí wọn náà béèrè ìrànlọ́wọ́ ọlọ́run. Pàṣẹ kí ìrànlọ́wọ́ ọlọ́run kó wọnú ayé rẹ. Àwọn ìrànlọ́wọ́ tó máa ń sọ ẹ̀gàn di ògo. Bíbélì pé èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Ìrànlọ́wọ́ mi yóò tọwọ́ Olúwa wá ẹni tó dáhùn ayé. Ìwọ náà béèrè ìrànlọ́wọ́ Ọlọ́run láàárọ̀ yìí.

0: I heard it, son.
1: Jesus know all about our trouble. He, we got Tina.
2: Kí wá ní ìlà kọjá àti ẹgan tọ́lọ́run ò lè yanjú rẹ̀? Àná àwọn ìrètí tó ti dòkú pátápátá. Ọlọ́run wá dẹ̀ gbé èrèdí agbun sọjí. Abájọ tó fi sọ fún Ezekiel tó mú lọ síbi àwọn àfonífojì egungun gbígbẹ. Tó ní Ezekiel, ǹjẹ́ àwọn egungun a lè yè bí? Ezekiel náà wá jẹ́ ẹni tó gbọ́n. Ó ní Ọlọ́run ìwọ ló mọ̀. Ó náà mọ̀ pé gbogbo ipá àti agbára ń bẹ lọ́wọ́ rẹ̀. Ipẹ́ tó bá fẹ́ ṣe yóò ṣe é.

0: ẹ̀mí àwọn wòlíì ló ń bá ẹ̀síkẹ́lì sọ̀rọ̀. Ó ní sọ tẹ́lẹ̀ sórí àwọn egungun gbígbẹ̀ yìí. Sórí àwọn ọ̀la kọjá tí ìrètí ti pin fún nínú ayé tiẹ̀ náà sọ tẹ́lẹ̀ sórí wọn láàárọ̀ yìí. Ẹ̀mí àwọn wòlíì.
1: Ẹ filẹ̀, ẹ mọ yìí kúrò. Wells Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà.
0: Ẹ̀mí àwọn wòlíì ló ní kó sọ tẹ́lẹ̀ láàárọ̀.

0: pàdé.
1: Ìwọ náà sọ tẹ́lẹ̀ ní gbogbo ibi tó ti ń retí rẹ yìí.
0: Ní àwọn wòlí ìbà o, arúgbó láéláé.
1: Pàṣẹ ní gbogbo ibi tó ti ń retí rẹ yìí káfí rẹ wá orí láti bẹ̀.
0: Arúgbó ọjọ́ tó jarúgbó ayé lọ.
1: Ìwọ ti gbìyànjú gbìyànjú ó ti sú ọ.
0: Adá ni tó ju abínì lọ.
1: Ẹ̀mí àwọn wòlíì.
0: Ọba tó fi ọ̀rọ̀ rán oyún mi wá sáyé. Ẹ̀rù ẹ̀ bá mi o.
1: Ó ní o sọ tẹ́lẹ̀ láàárọ̀ yìí. Lórí ìlàkọjá rẹ sọtẹ́lẹ̀ láàárọ̀ yìí.
0: Jálìlá.
1: Lórí gbogbo tó ń gbomi lójú ẹ yẹn sọtẹ́lẹ̀ láàárọ̀ yìí.
0: Rúbìnì jálìá.
1: Lórí àwọn àrírí tí ò múnú rẹ dùn yẹn sọ.

0: tó ti béèrè lọ́wọ́ ẹ̀mí àwọn wòlíì
1: ní.
0: gbogbo tó ti béèrè lọ́wọ́ Olódùmarè láàárọ̀ yóò fi àánú dá ọ lóhùn.
1: òṣùpá sí ẹja lónìí.
0: lọ́sẹ̀ tuntun ìwádìí ẹ̀rí àánú tó tayọ gbà.
1: àwọnú mo ṣe lọ.
0: ìrìn àjò ọ̀sẹ̀ ìwà ní ìrírí ìyanu Ọlọ́run.
1: mo pín òkùnkùn.
0: wàádẹ́ padà lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ẹ̀rí tó lágbára. mo fi ilé ìfẹ́ Olúwa àti àlàáfíà Olódùmarè lọ́wọ́.
1: ìníwájú ogun igi.
0: títí ọjọ́ mẹ́jọ tá a ti jọ pàdé lórí ètò yìí.
1: bíi ti ìlọjọ́ sí.
0: ó dàbọ̀.

0: máa yọ, máa jó. Nínú ọdún yìí o, ẹ ò yáyọ ìṣẹ́gun. Ẹni ọdún bá láyé, kí ló wá ṣe tó lè mú jójó? Mo kí gbogbo yín pé ẹkùnjọ mẹ́ta o. Ẹni tí ó ń kọrin tẹ́ ń gbọ́ o ni màmá D.A. Fashion.
1: Ọdún lọ sókè.
0: By the grace of God, leader Good Women Choir CAC Ibadan. Mo fẹ́ ròyìn pé látòní lọ kẹ máa gbọ́ Wells Radio Kànga Agbọ́nmàgbẹ́ 89.3 FM, ìkànnì tó kún fún ọgbọ́n, ìmọ̀ àti òye. Ní kẹ máa yí rédíò yín sí, ẹ máa yí kúrò ń bẹ́ o, ẹ sì gbádùn Ọlọ́run. Ẹni tẹ́ ń gbọ́ o ni màmá D.A. Fashion.
1: Ọdún lọ sókè.
0: Àlàáfíà fún yín. Nínú ọdún yìí o, ẹ ò yáyọ ìṣẹ́gun.
2: Àwọn àtòyè sọ báyẹ̀ wá.
3: Orúkọ mi ni Ajíhìnrere Felicia Ìyábọ̀dé Ògúnṣọlá, tí gbogbo yín mọ̀ sí Ẹfúnṣetán Aníwúrà, Ìyálóde ìlú Ìbàdàn. Mo ń pè yín sí pé ẹ máa gbọ́ Wells Radio 89.3 FM lóòrèkóòrè ní gbogbo ìgbà, tọmọtọmọ rédíò tó gbayì tó gbẹ̀yẹ, ìkànnì agbọ́nmọgbẹ́. Orúkọ mi ni Ìyábọ̀dé Ògúnṣọlá, tí gbogbo yín mọ̀ sí Ẹfúnṣetán Aníwúrà.
2: Àwọn àtòyè sọ báyẹ̀ wá.
4: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen.

0: Ìkànnì kọ̀ǹga agbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM Olúyọ̀lé Estate ńlẹ̀ Ìbàdàn náà lẹ́wà èyí tí ẹ ti ń gbọ́ wa tẹ̀ sí láǹfààní àti wà á lójú òpó ayélujára Facebook fún ti àárọ̀ tó ní. Ẹ lè máa fi àtẹ̀jíṣẹ́ àbí àríwísí yín ṣọwọ́ lẹ́yọkọ̀ kejì nígbà tí àsìkò bá tó á láǹfààní àti máa mọ̀ lẹ́yọkọ̀ kejì gẹ́gẹ́ bí àsìkò bí ó bá ṣe ń lọ fún wa láàárọ̀ tó ní. Ìtẹ̀síwájú náà ni wọ́n pè ní ọ̀pá ìṣẹ́gun. Àrọ̀jọ Mùsùlùkùn àràràdájú àwọn ìwé ìròyìn méjèèjì sí mẹ́tẹ̀ẹ̀ta tó wà lọ́wọ́ mẹ́ńbí òní wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ fùbárà ní ìpínlẹ̀ Rivers tó lọ rèé fojú hàn ní iwájú ìgbìmọ̀ àwọn panel screening committee APC ní ìpínlẹ̀ Rivers. Wọ́n pé ọ̀rọ̀ wa di sinimá láàrin wọn. Wọ́n pé ó jọ bí ẹni pé minister ètò ìṣèlú leader opposition party PDP minister federal capital territory Yason Wike wọn pé ó dà pé wọn lọwọ kan bákan nínú ètò ìdìbò inú ìgbésẹ tí wọn lọ lọwọ yìí. Wọn ní bó ṣe jẹ wípé political space ní Rivers State lásìkò yìí ó ń jọ bíi sinimá. Wọn nílẹ̀ ló wáyé bí àwọn screening committee bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe ètò eléyìí tí wọ́n ṣe fáwọn tí wọ́n pé wọ́n ní wọ́n fi lọ gba fọ́ọ̀mù tí wọ́n sì fẹ́ forúkọlẹ̀. Ṣùgbọ́n fùbárà ẹjẹ́ àwò báyìí ní ìdarapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ṣe ẹ̀rọ pé yóò mú bá wọn.
1: Ṣẹ́rí wípé gómìnà fùbárà lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú
0: APC.
1: Tí a bá gbàgbé a rí wípé ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ òun ni gómìnà fùbárà ni wọ́n kojú. Wọ́n fi wọ́n làkàlàkà ẹni ẹlẹ́ni
0: ìjì ayé fèmí làkàlàkà
1: kódà bí ìgbà tó yẹ pa wọn ni tọ́pẹ́ alábí kọrin yẹn fún ni. Wọn ò fẹ́ fi wọ́n lọ́wọ́ kàn balẹ̀ láti ṣèjọba. Ẹni ẹlẹ́ni sì wo ó fi ọkàn kún
0: èjì
1: ó dàbẹ ni pé bọ́rọ̀ bá rí báyìí ó níbi
0: tí àgbé
1: kíní ẹ̀ka
0: o
1: tó bá kọ̀ǹgẹ̀ tó kanlẹ̀ ó níbi tí àgbé kíní ọ̀hún ká
0: o
1: so ló tètè ya tètè
0: wáwọ̀rọ̀ kọ̀ fi ṣàdá
1: jẹ́ kí n tètè lọ mú rí lọ sí apá bí ẹni tí ó bá lè gbàyàn náà lè èèyàn máa ń sátọ̀ ló fi rọ ìwé pé ó dàjẹ́ ń lọ darapọ̀ kò sí nǹkan kan tó burú nínú bó tiẹ̀ jẹ́ pé ìgbésẹ̀ máa sá kiri máa lọ káàkiri nínú ẹgbẹ́ ìdíyẹ ẹgbẹ́ òṣèlú kan lọ sí bò sí mi ó jẹ́ nǹkan tí kò ṣe tuntun mọ́ nínú ètò
0: òṣèlú Nàìjíríà
1: ṣó ti eyín kò sí èmi ò rí nǹkan kan tó burú nínú ohun tí fùbárà èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò rí nǹkan kan tó burú
0: nínú ṣùgbọ́n bí Wike ṣe wá ń tọwọ́ bọ̀ wọ́n tún pé ó tún kó àwọn kan sòdí tó yẹ pé àwọn yìí náà tún jáde láti pé àwọn náà fẹ́ nínú ẹgbẹ́ òṣèlú APC.
1: Ẹ̀ṣẹ̀ rí oníkálukú ló ní ẹ̀tọ́ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti jáde du ipò.
0: Wọ́n lọ́wọ́ Wike wà ń bẹ́ẹ̀.
1: Ẹ jẹ́ kó tí
0: ọlọ́run nínú ẹgbẹ́ òṣèlú APC.
1: Ẹ̀ṣẹ̀ rí fẹ̀kàntẹ́lẹ̀ kò sẹ́ni tí ò mọ̀ wípé ẹ rí pé Wike bó ṣe ń ṣelé ló ń ṣòde. Ẹ lè bèrè bẹ́ẹ̀ bá bèrè lọ́wọ́ Wike gan wípé inú ẹgbẹ́ òṣèlú lo òun gan ò lè mọ inú ẹgbẹ́ òṣèlú tó wà.
0: Àwọn PDP ló ń wà.
1: Ló sọ. Àmọ́ báyìí gan ṣe ẹyin gan inú ẹgbẹ́ òṣèlú wo ló wà tá a bá bi ọ̀la
0: wa ni. Tó sọ pé òun wà lásọpọ̀.
1: Mi ò tí ì gbọ́ pé ó sọ gan ó sọ nígbà yẹn lóòótọ́ pé àmọ́ bó ṣe wà mo sọ pé àbá bí lè ní òun gan ò lè sọ pé inú ẹgbẹ́ òṣèlú báyìí lòun wà.
0: Ẹ rò bẹ́ẹ̀.
1: Torí máa ṣe wà ní ibi bíi tí màá tún máa nọrùn sí ohun tó ń ṣẹlẹ̀ nílé kejì.
0: Ó fẹsẹ̀ kan sílé ó fẹsẹ̀ kan sóde.
1: Ó ti yé yín sìn. So ṣé òun ni gbogbo bẹ́ẹ̀ ṣe káàdùn yín lẹ́ẹ̀kan tán sọ pé ọ̀rọ̀ di eré orí ìtàgé ó di sinimá pé ṣé fùbárà gẹ́gẹ́ bí gómìnà ṣé kò lẹ́tọ̀ọ́ láti lọ forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí pé òun fẹ́ tún rán lẹ́ẹ̀kan sí ni. Àbí gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni òfin lẹ́tọ̀. Kò sí nǹkan kan tó kàn yàn kan pẹ̀lú wípé òun bá òun Wike kò ṣe tọ́lọ́run bá ní fùbárà
0: ni
1: yóò tún sí ẹ̀kan sí yóò tún ṣe sí kò sí nǹkan kan tí yóò ṣẹlẹ̀. Tọ́lọ́run bá ní fùbárà bó ṣe wà yẹn o yóò tún sí ẹ̀kan sí kò sí nǹkan kan tí yóò ṣẹlẹ̀. Kò sí nǹkan kan tí yóò ṣẹlẹ̀ òun ṣì ní wọ́n fẹ́ wọ́n kọ òun ṣì ní number one nínú ní Rivers àti gẹ́gẹ́ bí òun gan tún ní number one nínú ẹgbẹ́ òṣèlú APC. gẹgẹ bi
0: ofin reverse
1: ko si nkan kan tẹni kankan fẹ se si eh o bo si wike o ki o tu bo si wike times 4 ko si nkan kan ti o sele ohun ni gomina ohun si ni
0: leader
1: ohun ni adari ti ofin damo na niyan gẹgẹ eh adari egbe oselu APC a kokko mu number 1 ohun fubara ni gomina ohun si so o leto emi ori nkan kan loju temi ko soro nu gbogbo awon nkan ba yen won lo ti
0: ijoba apapo ago mesan ti ku iseju mefa lati na kulo ti aha yin ijoba apapo orilede Nigeria bere igbese kan won introduce measures kan lati combat drug ati substance ni drug abuse ni awon secondary schools on wa bere igbese mandatory drug testing fawon students awon mo ti ba ri pe won wa ngba ta sayewo fun won won pe plus ni
1: kefin
0: pe kini kan free kini kan
1: o ti be ninu omo yin fin abi o nla
0: onla abi o eh
1: abi orun
0: eh something like that won ni ru omo be won suspend there temporary ni o yo wa lo si treatment won o tu se rehabilitation fun labe eto tutun ye all newly admitted students ni awon secondary school oni won wa subjected to compulsory drug integrity test at the point of entry kile ri si
1: ah igbese ti o da lopolopo ni o
0: o da
1: igbese to da ni koda igbese ti o dun moyan ninu ni
0: okay
1: ki se gbogbo nkan la ma lama ti owo
0: oselu abi ka ma tako
1: eleyi ti ijoba apapo ti won se ka ma paro igbese to da gba ni tori pe e ri pe awon nkan ti o ma ya mi lenu pe awon nkan ti to je pe ta ba ma ri nigba ti wa gan o ma pe ke tori pe iru nkan ba sele koda te ba gbogun I pe e ti wa ni secondary school gba yen
0: o. E ma se ha.
1: E ma pa lagbaja.
0: You mean it?
1: Se ninu ile eko ta wa ina. Bo lo se nbo lo ti ri. Amo laye sin. E ri iwa won mo un gan e ti mo pe won e ni duro keni kankan so fun yin pe omo ile.
0: Oju lase o.
1: O ti n bu nkan sa. E ni nilo eni kankan tori pe iwa won gan te ba ri won e ma wo bayi pe se omo secondary school na de lele
0: eleyi
1: e ti ri ori
0: abe ri soro si e ni
1: soro si e e ti ri pe e ni koda e ni need anybody lati so fun yin wi pe omo ile ti nfin abi o ti nla gbogbo awon nkan ti oruko awon nkan teyin o mo nipa gbogbo nkan ton fin ton se kini omo awon koda omo ti to ese ma wo JS2 o ti mo e ti o ese wo JS1 gan yo ya yin lenu pe o ti mo e wa ma we pe nbo bo lo se ri bo gan lo se ta lo introduce kini si so ni ti temi o mo feran inu mi dun si iru
0: samo samo awon akeko ni kan wa
1: ibi kan na lati bere
0: lati bi
1: pelebe mo le je e je bere lati bi kan se mo wi pe omo to ba ti mo wi pe bo te je pe omo mi a ma wi pe awon obi ohun ku ni mo pe ohun ti n se awon nkan bayi amo ibi ta si di e ba tete tu ni ni pele ibi to de yen ko sese fe wo secondary school yo da wa de tete mojuto
0: wa tete mojuto
1: wa tete mojuto
0: awa di pe ati kekere bayi
1: lati pe karo ti yin tori to ba dagba tan ebo ni o ma gba awon nkan to n sele ju laye isin na niyan gbogbo awon nkan to n sele na niyan tori
0: pe baba ti n foju fo won
1: a foju fo wi pe ko ni tumo ko je e wa wo bi to n ba wa de
0: bi to n yoju si fun won oda ko to di palori ise memo laaro tuni oro ati soro epo yirile kan na pe epo awon loko ofurufu eyin o kan wa na nbi iru adugbo ni isin bayi ni isin samu won ti tanan lati bi ijeta won itana fun aladugbo yi lati bi ijeta to tumo se pe epo diesel oni anlo lati ijeta bayi ina iseju ke iseju
1: lati ijeta
0: lati ije abi bo
1: ki si se pe transformer baje
0: titi da aro bayi ni isin abi ton ba se wa tan ni isin loku ton ba se tan isin loku epo diesel omo e ti mo ri ti mo foju gan ni waju le po kan boya lana 1950 ni epo diesel petrol 1338 kasa so pe bi 1350 bi 1350 sha kerosene e mo te ja menu ba yun won tun ni pet jet ai ta won loko ofurufu na lo o na o ko rerin ibi ti mo wa ti riroyan to ka mi lara ju ni pe won pe hey o n fa ikan mi nu o papa julo lori awon oko ofurufu ati ise awon eyan eyi to tumo so pe ise awon eyan kokan o sese ko mo wa ti risk nigba ti won ba le maintain won mo amo gba ti yo to pada si kini amo gba ti o to mu yes pada ko mo ye pe ti o ba mu yes boro a ba wo pe eyin marun lewa me kile eyin marun se nbe yen eyin meji n tele se ni na won ba da won
1: ka pada nu ise
0: eja wo bayi kini kila ti fe se oro iran nkan mara yun wa nbe sugba wa gege bi enikan sa wa le roju tu soro ara wa baba gbekele nti a nilo olodun ti fun wa gbogbo nta fe ta fi je eyan patapata ta fi je number 1 lorilede agbaye olodun o fi du wa o bun wa lo fe lo fo te je pe enikan gan ma so iranti eni o wa pe Nigeria yi ai to ba je pe eyan ma so ni pe olodun soju saju fun wa pe olodun ti fun wa o ti fun wa lopo ju
1: lopo ju be ni
0: sugbon bolodun se fun wa to a wa fe ri adari kankan ti a le so pe agbekele pe opelope lagbaja adari kan tawon eyan tun se bi eni miss ni Nigeria loni boya leyin Murtala on tun ni Yaradua ki lati fe se soro epo yi oloye
1: seri nipa oro epo yi asolose to koja
0: be
1: o ma nje nkan ti o ma n kayan lara to de ma n duyan wi pe ibi ti abara wa lori oro epo lori le de Nigeria ki se bi to ye ki abara wa gege bi giant of Africa ta ma ran nu mo ta ma n pe ra wa
0: ta wa la pe ra wa be
1: olorun awala rira wa be tori pe bo ma ko giant of Africa se awa gan sha ni nkan ti yan fi nje giant of Africa I mean sha se nkan ti
0: giant enough
1: ani amo sha se awon nkan ti a fi le ma so pe looto
0: giant ni wa
1: e mo pe ton ma nton yan ko ye ki yan na o ton rai amo awa ri gbugbu nkan ta nilo nipa oro epo yi lati fi pese epo toto ta ma lo to ma seku ani amo e wo bi ti oro wa de duro lo to oro ogun to nsele ni arin Iran
0: America ti America
1: ti Israel to ba ti e ma sakoba fun oro epo wa lori lede Nigeria die lo ye ko je to ba je pe ati lawon adari ti o nse ohun to to atun ti o ye lori lo epo se bo na la se so oro se to koja ko la se so oro npa awon ebu ifopo ile ma sise ko ni sise won ma gbe dide won ni gbe dide kan se kan ko imi kan se agbende kini ko e mo seri oro epo yi ko si asolose to koja na ko si gba ti oni debe ibe ohun na la
0: ti
1: to one day
0: eja sare
1: adura ko ma koja
0: bi ta dey
1: o se wa ni
0: eja doke long ko to le pass oju opo le fun Nigeria ambo na omo Nigeria ikoni konga gbomo gbe Wales Radio 89.3 FM na le wa Oluyole Estate nile Ibadan mo bo eku kale

0: the data on the device. So even if you try to do factory reset, it might still be on the device, but it has been encrypted. But so for Android devices, you actually have to do lots more. You have to actually take more efforts rather than iPhone device, like rather than Apple devices. Rather for Android, you have to take more efforts. You have to go to your secure. I've forgotten the settings, but it's in your Android. You go to the settings. You try to you manually encrypt your data on the device. So even if it falls in the hands of another person or it falls in the wrong hands, as long as it has been encrypted, you are still safe in that manner.
1: Ẹ̀ṣẹ̀ ní gbogbo bí tẹ̀ tí ń bọ̀ wá kí n sọ ní ṣókí gbogbo tán ṣàlàyé wípé ẹ̀bẹ̀ bá fẹ́ ta fóònù yín tẹ̀ ń lò tẹ́lẹ̀ àbó ti bàjẹ́ ẹ̀fẹ́ pààrọ̀ rẹ̀ wípé yàtọ̀ sí pé ṣẹ̀ ń pé bẹ́ẹ̀ wá ẹ̀fẹ́ pààrọ̀ fóònù àwọn ká ní ẹ̀ nígbà bá ti yọ gbogbo nọ́mbà tẹ́ gbé orí rẹ̀ kúrò WhatsApp yín ẹ̀ ti pàjọ́ ẹ̀dẹ́ títí báńkì tẹ́ ń lò ẹ̀ ti pàjọ́ ẹ̀dẹ́ wípé tẹ bá dá padà sí bẹ́ẹ̀ ṣe ra òun ni factory setting ẹ̀pẹ́ ń gbà tẹ kọ́kọ́ rà ṣe ń pé kò ní sí nǹkan kan lórí ẹ̀yìn lẹ́sẹ̀ mọ́ gbé oríṣiríṣi ń gbẹ̀ bá ti tẹ ti ń browse mọ́ra lẹ́sẹ̀ mọ́ gbé sórí rẹ̀ wá ní tẹ bá ti ṣe sí factory setting pé ó ti tán wọ́n ní rárá pé ó jù bẹ́ẹ̀ lọ pé níwọ̀n ìgbà tẹ ti ra fóònù gbogbo ń tẹ sórí ẹ̀ láti ìgbà tẹ ti rà á gbogbo ẹ̀ náà ni ó wà ń bẹ́ẹ̀ o ẹ̀yin yálà kò ṣiṣẹ́ mọ́ àbò ṣì ń ṣiṣẹ́ wípé nítorí náà ó láwọn ọ̀nà téèyàn ń gbé ìgbà tí ó fi kó gbogbo ẹ̀ kúrò lórí rẹ̀ wípé àwọn tó mọ̀ nípa ti bá ṣe ń lo àwọn fóònù ẹ̀rọ dáradára wọn ni wọ́n ti mọ̀ bọ́ ṣe ń ṣe tó ṣe pé wọn ó bá yín gbé gbogbo ẹ̀ kúrò tó ṣe pé bó bá ti ẹ̀ bọ́ sọ́wọ́ ẹlòmíì kò lè rí nǹkan kan tó jọ mọ́ yín lórí fóònù ọ̀hún pé bó bá ṣe ẹ̀rọ ayárabíàṣá náà ni wọn ó bá yín gbé gbogbo ẹ̀ kúrò lórí rẹ̀ pé láwọn iléeṣẹ́ kan tó ń ṣe tó ṣe pé wọn ó bá yín gbé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú yín wọn ó bá yín gbé kúrò lórí ẹ̀ nígbà bá ti bá yín gbé kúrò lórí rẹ̀ tán kódà wọn ó fún yín ní ìwé ẹ̀rí pé àwọn ti gbé kúrò lórí rẹ̀ débi pé ọwọ́ ẹni tí fóònù ọ̀hún bá bọ́ sí àbí tí ẹ̀wọ̀ ayárabíàṣá ọ̀hún bá bọ́ sí yín kọ̀ǹpútà kò sí nǹkan kan pa yín tí ó wà lórí rẹ̀ wọ́n ní àwọn tó bá jẹ́ pé iléeṣẹ́ náà wípé bó bá ṣe pé ẹ fẹ́ pààrọ̀ kọ̀ǹpútà tẹ fi ń ṣiṣẹ́ iléeṣẹ́ gbọ́dọ̀ lọ sọ́dọ̀ àwọn tó ṣe pé wọ́n mọ̀ nípa ìdáda tí wọ́n bá yín gbé gbogbo ẹ̀ kúrò pé kódà kó ṣe píríntà ni kó ṣe skánà ni gbogbo ohun tẹ́ ẹ bá ti lò fún yálẹ̀ òṣìṣẹ́ mọ̀ àbí òṣìṣẹ́ mọ̀ gbogbo nǹkan ló ti wà lórí rẹ̀ sẹ́mọ̀ pé èèbó ọlọ́run fún wọn lọ́gbọ́n dáadáa ọlọ́run fún àwa náà lọ́gbọ́n tó ṣe pé kẹ́ ló ti bàjẹ́ báyìí gbogbo ohun tẹ́ ẹ ṣe lórí rẹ̀ látìgbà tẹ́ ẹ ti rà náà ni ó sì wà ń bẹ̀ nípé torí náà àwọn kan wà tó yẹ pé akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n tí wọ́n bá yín gbé gbogbo ẹ̀ kúrò lórí ẹ̀ pátá tó ṣe pé bẹ́ẹ̀ bá fẹ́ tà á gan kò ní béwu dé tó ṣe pé gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú yín tó ti wà lórí ẹ̀ ni wọ́n ti bá yín gbé kúrò wọ́n bá yín kó kú òun fún yín pé bó bá ṣe kọ̀ǹpútà ni oníkan tán ń pè ní hard drive bẹ́ẹ̀ wọ́n bá yín yọ kúrò àbí kẹ́ yọ kúrò fúnra yín bẹ́ẹ̀ bá ti yọ kúrò gbogbo ohun tí ní ó ní ṣe pẹ̀lú yín lẹ ti yọ kúrò lórí rẹ̀ bẹ́ẹ̀ bá wà tà á gan kò sí kò ní béwu dé rárá.
2: Jama ma soso raro abunde Isaac Afolabi wende shi cyber security analyst ya fadamana yenzu ya chewe abubuwa abuna set the wire de ya bache dina de su laptop hi de su printer de su kome de komo abubuwa na lantaki de mutani suna in ampani de shi a office ma we ba akyo mutuye doka haka kawa ya set de shi ba we mutani de su ngenche wa we insun yi factory reset kawa sai abun zai share komai da komai wai ba haka ba fa wai kowane abun da ka yi a lokacin da ka daga lokacin da ka siya su laptopi su waya da su printer da su abubuwa daban-daban dina kowane abun da ka yi da shi da ka daina yayi suna nan duka a ciki akwai wasu microchip da suna ciki su storage da suna ciki wurin da ana sa abubuwa domin mutum ya dawo ya zo ya doka ya gani dina we suna ciki duka we kafin mutum ya sada abubuwa kaman waya kaman laptopi kaman su printer yayi kamata ya je ya samu wanda sun san irin wannan abu don su share komai daga ciki akwai wanda ana kiran shi hard drive wanda yana cikin su computer wanda yana cikin su scanner da su laptopi we yayi kamata a cire wannan hard drive kafin a sada shi ba kyo a doka abubuwa haka kawai a sada shi ba wasu suna gani kamar in sun share abubuwa kamar su app na banki nasu ko sun share su hotuna ko sun share

Eka san o. Wọ́n yí ni àkójọpọ̀ ìròyìn àgbáyé tó ń dé sétí gbọ́yìn lọ́sàn-án tòní láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM Olú Yọ̀lẹ̀ Estate nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá olóyèdè lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ti gúnlẹ̀ sílẹ̀ Nairobi lásìkò tá a wà yìí fún ìpàgọ́ èyí tó ní ṣe pẹ̀lú ilẹ̀ adúláwọ̀ tó ń tilẹ̀ Faransé. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti kàn pa fún ètò àyẹ̀wò lórí egbòogi olóró fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ láwọn ilé ẹ̀kọ́ girama. Ilé-iṣẹ́ ọmọ ológun ilẹ̀ Amẹ́ríkà ò ní àti ṣe ìdámọ̀ ọ̀kan nínú àwọn ọmọ ológun wọn. Eléyìí tán pé wọ́n ní wọ́n rí òkú rẹ̀ ní ilẹ̀ Morocco. Ààrẹ Trump, òun ló ti ṣàkàwé sí ilẹ̀ Iran sí àbá ilẹ̀ Amẹ́ríkà láti fi òpin sí làásìgbò tó ń lọ lọ́wọ́ lásìkò yìí tó ti ṣàkàwé ẹ̀ gẹ́gẹ́ bí ohun tí kò jẹ́ ìtẹ́wọ́gbà rárá. Nínú ìròyìn eré ìdárayá ikọ̀ Barcelona, òun ni àti láǹfààní àti gba ife ẹ̀yẹ ti La Liga lásìkò tá a wà yìí pẹ̀lú bí wọ́n ṣe fi ìyá alátajẹ ikọ̀ Real Madrid nínú ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí wọ́n gba lánàá òde yìí. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ni ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ pé ó ti gúnlẹ̀ sílẹ̀ Nairobi lórílẹ̀-èdè Kenya ṣíwájú ètò ìpàgọ́ eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn ilẹ̀ adúláwọ̀ tó ń tilẹ̀ Faransé eléyìí tí a pe wọn ni yóò bẹ̀rẹ̀ lónìí. Ààrẹ ni a pe ọkọ̀ òfurufú rẹ̀ lógúnlẹ̀ ní ìkọwọ́ aago 12 kọjá ìṣẹ́jú 15 lóru ni ìpápá ọkọ̀ òfurufú ti Jomo Kenyatta nílẹ̀ Nairobi níbi tí a pe àwọn òṣìṣẹ́ ìjọba tó jẹ́ tilẹ̀ Kenya àti tilẹ̀ Nàìjíríà tí a ti lọ rèé tẹ́wọ́ gba ààrẹ. À ń pe àbẹ̀wò ààrẹ Tinubu sílẹ̀ Kenya òun ni ó jẹ́ ìgbà kejì rẹ̀ láti oṣù keje ọdún 2023 èyí tó sì ń ṣàmì àwọn ètò alágbára tó ní ṣe pẹ̀lú àjọṣepọ̀ pẹ̀lú àwọn ìrìn àjò eléyìí tí wọ́n ti ń ṣe lẹ́yìn tí wọ́n pe ó ti kọ́kọ́ gúnlẹ̀ sílẹ̀ Faransé tẹ́lẹ̀ nínú eléyìí tí wọ́n sì pé yóò túmọ̀ láǹfààní àti ti ọwọ́ iwájú nínú àwọn ìpàgọ́ àti ìpàdé eléyìí tó sì jẹ́jẹ́ fún àtìlẹ́yìn orílẹ̀-èdè Nàìjíríà fáwọn ìgbésẹ̀ àti àtúnṣe lórí ọ̀tọ̀ ọrọ̀ ajé. Ìpàgọ́ náà eléyìí tí wọ́n pe ń ṣàkàwé rẹ̀ gẹ́gẹ́ bí ìtẹ̀síwájú ilẹ̀ adúláwọ̀ àjọṣepọ̀ láàrin ilẹ̀ adúláwọ̀ àti Faransé fáwọn ètò ìdàgbàsókè òun ìrètí wà pé wọ́n mọ jíròrò lórí àwọn ohun pàtàkì eléyìí tó ń ṣe àkóbá àbí tó ń kóbá àwọn agbègbè tọ̀rọ̀ kan nínú ètò ọ̀rọ̀ agbára àwọn nǹkan àgbẹ̀ tó fi mọ́ àyípadà nípa iṣẹ́ dígítà tó fi mọ́ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ojú ọjọ́ àti àwọn nǹkan míì. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni a ti ṣiṣẹ́ lójú ètò ìlànà tuntun láti gbójú agan ti bí máa lo egbòogi olóró lọ́nà tí ó tọ́ láwọn ilé ẹ̀kọ́ girama pẹ̀lú bí wọ́n ṣe bẹ̀rẹ̀ mímọ ṣe àyẹ̀wò fáwọn akẹ́kọ̀ọ́ àti ètò ìdádúró oníránpẹ́ náà fáwọn tí wọ́n pe wọ́n bá rí pé wọ́n ní àmì tàbí àwọn àpẹẹrẹ pé wọ́n ń lo àwọn nǹkan wọ̀nyí tí wọn yóò sì máa ṣe ètò ìtọ́jú àti àwọn ètò ìlanilọ́yẹ̀ fún wọn ní ṣísẹ̀ntẹ̀lé. Lábẹ́ ètò ìrètí ọ̀tún wọn wọ̀nyí wọ́n pe gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá ṣe ń gbà sáwọn ilé ẹ̀kọ́ girama wọn ni wọ́n pe wọ́n kàn pa fún láti máa ṣe ètò àyẹ̀wò lórí bóyá wọ́n ń lò àbí wọn kò kí ń lo egbòogi kí tó di pé wọ́n wọlé. Àwọn ìgbésẹ̀ yìí òun ló wà nínú àwọn ètò ìlànà tó ní ṣe pẹ̀lú ìgbésẹ̀ tako egbòogi olóró àti àwọn nǹkan míì láwọn ilé ẹ̀kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ láwọn ilé ẹ̀kọ́ girama eléyìí tó pe ó sì jẹ jáde fáwọn oníròyìn. Wọ́n pe ètò yìí wọ́n ní pé wọ́n ti ṣe àwọn ètò àti ìlànà tí wọn yóò ṣe àmúlò láti lè mú kí àdínkù kó wà fún ìtẹ̀wọ́ iwájú àti bí ọ̀rọ̀ egbòogi olóró ṣe di pọ̀nká àti tó rí tọ́rọ́ fọ́n kálẹ̀ láàrin àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti lago ìkìlọ̀ sí ti àwọn onílé iṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ ó pé ó ṣeéṣe ò kí wọ́n máa fojú winá ìjìyà
bi won ba ko lati mu ise won dara si kaka kiri orilede Nigeria ni sise afihan pe awon mo orilede Nigeria gbodo bere si ni ri iye owo eleyi ti won ba na lori ero ibara ine soro minister fun ibara ine soro nile yi dokita Bosun Tijani on lokede yi ninu atejade kan ti won fi sita lana nibi to ti tenu mo pe won ti fun ajo NCC lagbara lati mu ki awon ileise na tele ilana ileise eleyi ti won ti se agbekale re atejade na waye laarin ikan mi no to npo se lati odo awon onibara nipa oju opo eleyi ti pe on buruja ipe ti nja laarin igba ti ba nbara awon soro internet eleyi ti pe won ni o nfa bi igbe nlogba tawon eyan ba nsamulo re ati idaduro ise lori awon network eleyi to ni se pelu ibanisoro lorilede wa Nigeria ti jani salaye pe ijoba ti seto awon anfani to ye fun itesiwaju ise ibara eni soro nipase awon atunse ti won ti se lati mu ki ile ise na duro sisin ati lati mu ki ipo isuna awon ile ise na ko le lagbara si Ileise omo ologun ile America lo ti kede wipe awon ti ri oku okan lara awon omo ologun won meji eleyi ti pe won ni won ko sai dede ri ni kan ose to koja lasiko eto ikoni kan eleyi ti pe won ni lo se nile Morocco ope awon omo ologun na na se idamo arakunrin eni odun meta din ni ogbon eleyi ti pe oruko e ni Lendrick Lamont K eleyi ti pe won ni o je adari iko kan fun awon omo ologun oju ofurufu eleyi ti pe won je ti Richmond nile Virginia gege bi won ti se so won pe igbiyanju awon omo ologun ile Morocco eleyi ti bere si ni se eto wiwa awon won yi won ni pe won ni akefin arakunrin na ninu omi eleyi ti pe won ni bi ti sele na ti gbe sele ni bi ti pe ti bere si ni wa won meji eleyi ti pe won sonu laani awon omo ologun na ile America ti awon omo ologun ile Morocco oni pe won se amulo awon eto to ni se pelu awon omo ologun ori ile oju ofurufu ati tori omi lati seto wiwa awon ti won pe won ni won waye lati le ri pe won ri won ni kamankia ogagun Curtis King en ti se alakoso awon iko ekun kewa ile to je ti omo oju ofurufu ati ti ile ise omo ologun na ile ti an ri si oro awon ija oloro oni asalaye oro yi ninu atejade wipe omo ologun ohun ati ile ise na oni won pe won ni an se daro lori awon ti won gbe meme na Ààrẹ Donald Trump ló ti kọ ìse ilẹ̀ Iran sí àwọn àbá ilẹ̀ America láti fòpin sí ogun eléyìí tí a pe ó ń ṣẹlẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè yìí eléyìí tí wọ́n sì ṣàkàwé ọ̀yẹ̀ gẹ́gẹ́ bí ohun tí kò jẹ́ ìtẹ́wọ́gbà rárá bó tilẹ̀ wo kéré mọ́. Ilé-iṣẹ́ ìròyìn Tasnim eléyìí tó jẹ́ tilẹ̀ Iran ló ṣàlàyé pé àbá Tehran eléyìí tí wọ́n fi ránṣẹ́ nípasẹ̀ Pakistan orílẹ̀-èdè tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí alárinà òun ni a pe wọ́n gbèrò kí ogun náà dúró lẹ́sẹ̀kẹsẹ̀ ní gbogbo agbègbè tí ogun náà ti ń wáyé kí àwọn ọmọ ogun ojú omi ilẹ̀ America dáwọ́ ìdènà àwọn sí àwọn ibùdó ọkọ̀ ojú omi Iran dúró àti kí wọ́n fún Iran ní ìdánilójú pé kò ní sí ìkọlù míì sí orílẹ̀-èdè náà. Àdéhùn ìdádúró ìjà náà òun ló wá láti lè jẹ́ kí ìjíròrò lè tẹ̀síwájú láti parí ogun ti America àti ilẹ̀ Israel bẹ̀rẹ̀ ní oṣù kejì lẹ́yìn ìfọ̀rọ̀wérọ̀ ìbọn eléyìí tí wọ́n pe wọ́n fẹ́ máa ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ilẹ̀ Beijing ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ààrẹ ilẹ̀ America Donald Trump ò ní pé ó ṣeéṣe kó ṣàbẹ̀wò sílẹ̀ China lọ́sẹ̀ yìí láti pàdé pẹ̀lú ààrẹ ilẹ̀ China ìyẹn Xi Jinping. Àbẹ̀wò náà ti yan pé yóò wáyé láàrin ọjọ́ kẹtàlá sí ọjọ́ kẹẹ̀dógún oṣù karùn-ún òun ni yóò jẹ́ ìgbà àkọ́kọ́ tí ààrẹ amẹ́ríkà kan yóò ṣàbẹ̀wò sílẹ̀ China láàrin ọdún mẹ́wàá sẹ́yìn èyí tó sì ń ṣẹlẹ̀ lákòókò pàtàkì fún ìbáṣepọ̀ láàrin àwọn orílẹ̀-èdè eléyìí tó ní ọrọ̀ ajé tó tóbi jùlọ lágbàáyé. Àwọn olùdarí látinú àwọn ilé-iṣẹ́ ńlá amẹ́ríkà kọ̀ọ̀kan bíi Boeing, Citigroup àti Qualcomm wọ́n ní ìrètí wà pé wọ́n mọ̀ bá Trump lọ síbi ìpàdé náà yálà láti ṣe àwọn àdéhùn pẹ̀lú àwọn ilé-iṣẹ́ China. Àbẹ̀wò náà ni yóò tó jẹ́ àyẹ̀wò pàtàkì fún àdéhùn ìdákẹ́jẹ́ ogun ìṣòwò eléyìí tó sì rọrùn láàrin Washington àti ilẹ̀ Beijing. Lóṣù kẹrin ọdún 2025 òní ààrẹ Trump kéde owó orí tuntun tó lágbára lórí àwọn ẹrù tí wọ́n kó wọlé láti àwọn orílẹ̀-èdè káàkiri orílẹ̀-èdè àgbáyé ọ̀kan lára àwọn ipa tó lágbára jùlọ lẹ́yìn ìlànà náà ni ogun tó ní ṣe pẹ̀lú òwò láàrin America àti ilẹ̀ China
ele ti won fi owo ori toju ida 100 lo kan ara won won da awon owo ori na duro leyin pade ojukoju to gbeyin laarin Trump ati Xi Jinping ni le South Korea lo sukewa sugbon idokoko ati ihale lati odo awon mejeji on lo se nte sowo waju ninu iroyin ere daraya iko Barcelona oni ape won ti fa lati gba ife ye ti league le Spain lowo iko Real Madrid nigba ti won gba fun igba kokan de logbon leyin ti won pe won fi iyaje gba gbabo lo Real Madrid on pelu ami ayo meji sodo ninu ife se won se ti o classico ele itopo waye lana ode ye Marcus Rashford ati Ferran Torres oni ape won gba ami ayo wole ni idaje akoko ife se won se na ti won si ran iko won lowo lati gba akole na iyin o to je ti La Liga ni odun meji lera won ti iko Madrid ko si lanfani ati gba ife kankan lasiko ta waye iko Barca lo ti fi ame merin lale waju egbe to wa ni ipo keji yin Los Blancos pelu ife se won se meta ele to seku ni waju won Ako jopo iroyin agbaye fun ti osan toni koni ju bayi lo sugbon ki a to ma lo e je ki a boju awon koko to wa ninu iroyin na ninu iroyin lati mo fun yin pe are orilede wa Nigeria Bola Tinubu on lo ti gunle sile Nairobi lolede Kenya loni siwaju eto ipago ile adulawa ati ile France ile ti pe ni o bere loni ode yi bakan na ijoba apapo ile yi ti bere igbese otun lati wa gbodekun mimo lo igbogi oloro laarin awon akeko ile eko girama pelu igbese mimo sayo fun awon akeko ati eto idaduro ni ranpe fun awon ti pe won ba ri pe won lo awon igbogi yi fun eto itoju ati ilani loye nile okere lati mo fun yin pe ile ise omo logun ile America lo ti kede pe awon ti ri oku okan ninu awon omo logun meji ile ti pe won ni won wa lose to koja lasiko eto ikoni kan ti won lo se nile Morocco bakan na re Donald Trump lo ti ko ise kan to wa lati ile Iran lori aba ile ti ile America fi ranse lori ati fopin si ogun ile ti won si akawe e gege bi ohun ti won ko le tewo gba rara ninu iroyin ere idaraya lati mo fun yin pe iko Barcelona ni ati lanfani ati gba ife eye ti iko ti Spanish eleyi ti pe won gba fun igba kokan din ni ogbon leyin igba ti won fi iya alataje Korea Madrid pelu ami ayo meji sodo ninu ifese won se to waye lana ode ye Eye lopin iroyin agbaye fun ti osan toni akojopo ati atunto iroyin lo wa latowo kunle olowo e ma gbagbe wi pe le darapo mo a lawon oju opa ilu jara wa gbogbo pelu at wells radio 893 nigba tele fena ti o si tele wa loju opa ilu jara facebook wa pelu at wells radio 893 fm fan page bakan na le le gbo aso we waju se loju ipona ti agbaye ti www.wellsradio893.com bakan na le le pe tabi ke fi atejise sowo sinu yara ikoroyin jo ikani ikanga agbomogbe Wells Radio 89.3 FM loju opo 0916 8932000 fun awon isele eleyi to ba soju yin ade damola oloede lomori na wa se ti gbo yin e se ten gbo ikani ikanga agbomogbe Wells Radio 89.3 FM olorun yoboko fun yin e ma yase o

0: gùnká wo ni gbogbo ayé ń dà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM gùnká agbẹ́mágbẹ́.
1: Inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn prógráàmù yìí. Ẹ ó dẹni bùkún. Àmì.

jẹ́ kí n máa kí yín ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ ìkànnì Wells Radio 89.3 FM. Kọ̀ǹga agbọ́mọ̀gbẹ́ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye. Ẹ kú dédé àsìkò yìí, ẹ kú iṣẹ́ ṣe ọwọ́ ṣe ń yá.

Ìyẹ́ a tún ti dé sórí ètò ní ọ̀sán tòní lórí ètò tí a pè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Inside Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, atọ́kùn ètò òun ni Mr. Ayọ̀ Emmanuel Ojo, ṣùgbọ́n wọn ò sí nílé báyìí. Èmi Olúwaṣeun Oyèbọ̀dé tí mò ń délé fún wọn náà lájọ máa ń ṣètò náà tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ẹ bá gbóhùn wọn, iṣẹ́ náà ló tún gbé wọn lọ, kí gbogbo ẹ náà lè dá náà ni.

Bákan náà lórí ètò ní ìjẹjọ́ la ń sọ nípa pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣèlérí 1,000,000 àfikún fún àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ pé láti bu omi rin ìṣòro ìgbòkègbodò ọkọ̀ bí wọ́n ti ń lọ mọ́ ṣe ń bọ̀ pé láti fi lè kún ìrànlọ́wọ́ tíjọba ń ṣe fún wọn. Akitiyan ìjọba pé kí ó rí má bàa ta àwọn òṣìṣẹ́ tí wọ́n wọ ọkọ̀ lọ tí wọ́n wọ ọkọ̀ bọ̀ tí owó ọkọ̀ sì tí wọ́n sì tó ti gbẹnu sókè àti àwọn tó dẹ̀rìn epo sí ọkọ̀ náà pé kí wọ́n lè fi ìyẹn kán tó lè fi ṣe ohun tí ó tù wọ́n lára díẹ̀ kí ìjọba tó tún ronú àwọn nǹkan míì tí wọ́n tún ṣe láti fi mú kí ara tu gbogbo àwọn òṣìṣẹ́ rẹ̀. A ní àwọn tó bá jẹ́ lára àwọn òṣìṣẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n pè wá, ṣùgbọ́n àárí kẹ́nikẹ́ni pè sórí ètò tí a fi parí ètò ní ìjẹjọ́ yẹn. Ẹ̀yin tí ẹ bá ń pè tó jẹ́ pé kò wọlé ni tẹ́ bá fẹ́ gbìyànjú ẹ̀ lénìí náà àǹfààní wà.

gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé abala méjì ni ètò yìí pín sí. Ní abala tí èmi ń ṣojú, òun ló ti jẹ́ pé àwọn kan tó bá ń ṣẹlẹ̀ ní àdúgbò tiyín tí ẹ fẹ́ pe àkíyèsí mi síta ẹ̀ fẹ́ kí n wá wo. Bí ní ọ̀sẹ̀ tó kọjá yẹn nígbà tí a parí ètò, kí a tó parí ètò, a fi nọ́mbà síta. Àwọn kan sì fi àtẹ̀jíṣẹ́, wọ́n fi ránṣẹ́ sí wa, wọ́n fi fọ́nrán ránṣẹ́ sí wa nípa afárá wọn, a sì ti lọ yẹ̀wò láìpẹ́ láì jìnà lórí ètò yìí. Nígbà tí a bá bọ́ sí abala kejì ètò yìí, ẹ ó máa gbọ́ àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí a padà lọ sí àdúgbò yẹn láti lọ ṣe. Bákan náà, fọ́nrán náà ó wà ní ọwọ́ wa. Nígbà tí ó bá tó àkókò, a lò ní àwọn ẹ̀ka ibi tó yẹ ká ti lò. Nítorí náà, tẹ́yin náà bá ní àwọn ìpèníjà kan tàbí òmíràn ní àdúgbò tiyín náà, ẹ má tẹ̀tì, ẹ má jẹ́ kó suyín, ẹ má jẹ́ kó rẹ̀yìn. Ẹ rí i pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn náà ti gbé àwọn ìgbésẹ̀ akin lọ́tùn lósì lóríṣiríṣi tó jẹ́ pé nígbà tí wọ́n bá wò títí pé a kú ti lọ síbi báyìí báyìí, a ti lọ bí báyìí, a kú lọ bí báyìí, gbogbo wọn náà lérí, wọ́n lè kà ní pé àwọn ò ṣe é, ṣùgbọ́n àárọ̀wọ́ wọn, ẹ má jẹ́ kó suyín. Nígbà tá a bá ń kígbe lọ́tùn lósì, wọ́n ní iṣu atẹnumọ́ràn, wọ́n ní kì í jóná. Nígbà tí ẹ bá dákẹ́, òun náà ni ó fi jẹ́ pé gbogbo àwọn ẹ̀ka ìka ìjọba tí ọ̀rọ̀ bá kàn, tọ́rọ̀ náà gbèrú, wọ́n padà gbọ́, wọ́n sì wá nǹkan ṣe sí i.

nígbàtí a máa retí pé láti ọ̀dọ̀ àwọn ará ilé láti sọ gbogbo àwọn tó ń ṣẹlẹ̀ ní àdúgbò tí wọ́n fẹ́ kí ìjọba gbọ́. Màá fi sọ fún yín pé nọ́mbà tí ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí tí a fi wá sí àdúgbò yín láti wá fi ọ̀rọ̀ wáyé lẹ́nu wò màá tó pè síta láìpẹ́. Ẹ wá báírò àti ìwé sí tòsí tí màá ti pe nọ́mbà náà kẹ̀ lè kọ́ sílẹ̀.

Ǹjẹ́ ti mú bẹ́rù tí yín àti ìwé sítòsí? Ẹ máa gbọ́ nọ́mbà náà kí ẹ sì kọ́ sílẹ̀. Nọ́mbà tí ẹ lè fi àwọn àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí tàbí tí ẹ lè pè wá sí láti pe àkíyèsí wa sí àwọn nǹkan tó ń lọ ní àdúgbò yín tí ẹ fẹ́ ká bá yín ṣe ìwádìí lé lórí tàbí tí ẹ fẹ́ ká wá sí àdúgbò yín láti wá gba ìfọ̀rọ̀wánilẹ́nuwò kí a lè tẹ lé orí afẹ́fẹ́ fún àwọn ìgùnjọba tí ọ̀rọ̀ náà bá kàn láti gbé ìgbésẹ̀ lé lórí. Nọ́mbà náà rèé 08091173397 08091173397. Bákan náà, ẹ tún lè fi àtẹ̀jíṣẹ́ náà ránṣẹ́ sí 0916-893-1000 0916-893-1000. Tí ẹ bá ti ń fi àwọn àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́, ẹ máa tẹ̀ sí lábẹ́ pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tàbí kẹ tẹ inside Ọ̀yọ́ àti mọ ètò tí ẹ fẹ́ fi àtẹ̀jíṣẹ́ náà tí ẹ fẹ́ fi ránṣẹ́ sí, a lè gbé ìgbésẹ̀ lè lórí. Fún àǹfààní ẹ̀yin tí ẹ gbọ́ nọ́mbà náà dáadáa, ẹ jẹ́ tún tún wọn pè lẹ́ẹ̀kan sí 0916-893-1000 0916-893-1000. Bákan náà, ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí 08091173397 08091173397.

wọn fani ẹjẹ báyìí ṣe ń darapọ mọ ètò ìfún ìgbà àkọkọ ní ìpínlẹ ọyọ òun ni orúkọ ètò yìí inside ọyọ kí là ń ṣe ní orí ètò náà a máa ń kígbe ohun tí ó ń lọ ní àdúgbò tiwa tí a fẹ kí ìjọba gbọ kí wọn ràn wá lọwọ lé lórí kí wọn bá wa dá sí nípa bóyá afárá tó so àdúgbò wa pọ mọ àwọn àdúgbò mìíràn tí ó dẹ yẹ pé ó ti ń fa ọpọlọpọ wàhálà àti ìdààmú fún àdúgbò tiyín bóyá transformer tiyín wọn ti ka lọ ẹdẹfẹ kí ìjọba gbọ kí wọn lè wá iṣẹ kọ lè bá iṣẹ nǹkan lé lórí bóyá títí ọ̀nà àdúgbò tiyín bóyá o ti ń gbé bóyá o ti ń fa owó mọ́tò ya ni àbò ń ba mọ́tò jẹ tí ó sì jẹ pé ọpọlọpọ àwọn èèyàn ló ń gba ibẹ kọjá tí ẹ fẹ kí ìjọba gbọ òun náà lè lè pè sí orí ètò yìí màá tún fi àwọn nọmbà tí ẹ lè pè sí màá tún fi wọn síta lẹẹkan sí 0916 893 1000 0916 893 1000 bákan náà ẹ lè pè sí 0915 333 4893 0915 333 4893 bákan náà ẹ lè pè sí 0911 34 893 yẹn ni 0911 33 33 893

mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń gbìyànjú láti pè wọlé ṣùgbọ́n àwọn ìpè yẹn ń já ara wọn ẹ má jẹ kúṣu yẹn má jẹ kó rẹyìn ẹ túbọ̀ máa gbìyànjú rẹ ó tún lè jẹ́ pé network náà tún ṣe tiẹ̀ náà lẹ́gbẹ́ kan ṣùgbọ́n àwọn ìpè yẹn ń já ara wọn ni ẹ má gbàgbé àwọn nọ́mbà tí ẹ lè pè sí lórí ètò 0916-893-1000 0916-893-1000 bákan náà 0915-33-34-893 0915-33-34-893 ẹ sì lè pè sí 0911-34-893 0911-34-893

ẹ máa gbàgbé gẹ́gẹ́ bí mo ti sọ nígbà tí ètò bẹ̀rẹ̀ wípé abala méjì ní ètò yìí pín sí láìpẹ́ láì jìnà láì máa bọ́ sí abala kejì ètò yìí níbi tí a ó ti máa gbé ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí a ṣe sí agbègbè kan ní ìpínlẹ̀ ọ̀yọ́ yìí náà ni a máa nà sí orí afẹ́fẹ́ fún gbogbo wa láti gbọ́ kí a lè mọ̀ pé bẹ́ẹ̀ ń lọ ní ìpínlẹ̀ ọ̀yọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ sì nílò láti mójútó mo sì mọ̀ pé olúwa yóò ràn wọ́n lọ́wọ́ bó tilẹ̀ jẹ́ pé sáwọn tó wà níta yìí náà ó ti fẹ́ẹ̀ tẹnubodò náà mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ akin náà ní ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ yìí lábẹ́ ọlọ́lá jùlọ wa ẹnjiníà Olúwaṣẹ́yí Abiodun Mákindé náà ni wọ́n sì lè ṣe gẹ́gẹ́ bí ìlérí wọn olúwa yóò sì ràn wọ́n lọ́wọ́.

0: ẹ̀ka àbò padà láti ẹ̀ka ìpolówó ọjà ní orí ètò ní ìpínlẹ̀ ọ̀yọ́ náà ní àṣìwà láìpẹ́ láì jìnà ẹ máa gbọ́ àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí a ṣe sí agbègbè kan jẹ́ agbègbè wo náà ni a ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò lọ ó jẹ́ agbègbè tí wọ́n pè ní gbẹ́kúba apábọ̀ là ń pè bẹ́ẹ̀ ní gbẹ́kúba à ń pè ní ọládélé newtown ọládélé newtown ní agbègbè tí wọ́n pè ní ayọ̀adé ní àdúgbò yìí mo bá ẹni tó jẹ́ alága àti ẹni tó jẹ́ igbákejì alága mo bá wọn sọ̀rọ̀ ẹ ó máa gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ láìpẹ́ láì jìnà a ó máa sọ̀rọ̀ lé lórí. Dádì ẹ ká sọ̀sà.
1: Ẹ ká sọ̀rọ̀.
0: Olúwa ṣeun Oyèbọ́dé ní orúkọ tèmi sà láti iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ Wells Radio 89.3 FM. Mo jẹ́ ìkan lára àwọn akọ̀ròyìn ìjọ wọn pàápàá jùlọ lórí ètò kan tí à ń pè ní Inside Oyo. Nínú ètò yìí la ti máa ń sọ nípa àwọn ìpèníjà tí àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àwọn agbègbè wọn kọ̀ọ̀kan. Ẹ jọ̀ sà ǹjẹ́ lè sọ orúkọ yín fún wa kẹ́dẹ̀ dárúkọ agbègbè yìí fún wa.
1: Ẹ ṣe mo dúpẹ́ olúwa ràn yín lọ́wọ́ o. Orúkọ mi ni Ẹ̀dá Ayọ̀adé Ọmọlé láti Ọládélé Newtown. Gbẹ́kúba àpáta Ìbàdàn. Mo dúpẹ́ orúkọ mi nìyẹn.
0: Ní àdúgbò yìí mo ń gbọ́ àwọn oríṣiríṣi nǹkan kan. Nígbà tí mo dẹ̀ béèrè wọ́n ní ẹ̀yìn ni kí n wá rí tẹ́ lè ṣe àwọn àlàyé fún mi. Mo rí pé ọ̀pọ̀lọpọ̀ akitiyan ni wọ́n ti ṣe ní àdúgbò yìí nípa afárá tó so agbègbè yìí pọ̀ mọ́ àwọn agbègbè míì káàkiri Ìbàdàn yìí. Pàápàá jùlọ ipe láti NNPC láti Àpáta láti Gbẹ́kúba afárá yìí ó lọ já NIOT Ìbàdàn poli UI àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ kí ni àwọn akitiyan tẹ́ ti ṣe àti pé kí ló ṣe okùnfà bí afẹ́rẹ́ yìí gan bó ṣe bàjẹ́ gan láti ìpilẹ̀ṣẹ̀.
1: Ẹ ṣe mo dúpẹ́ olúwa ràn yín lọ́wọ́. Ọ̀rọ̀ pọ̀ ní inú ìwé kọ́bọ̀. Afárá bíríjì à ń pè ní bíríjì Ọládélé là ń pè bíríjì láti ojú odò Ọládélé ń bí. Bíríjì ọ̀nà yìí ó ní the shortest route ní gbogbo Gbẹ́kúba Ẹnfàràn. Ó jáde láti bí lọ sí Ológun Ẹrú. Ó jáde lọ sí Baptist Ológun Ẹrú. Jáde sí téèyàn máa fi dé Polytechnic tó máa fi dé UI láìjẹ́ nìkan Odòkun títí rárá tó máa fi lọ. Òun náà ló lọ sí Ìdó Local Government. Gbogbo àwọn officers Ìdó Local Government ọ̀nà yìí ni wọ́n ń gbà láti jọ ń gbà tí ó ti bàjẹ́. Ṣùgbọ́n ń gbà wọ́n bàjẹ́ báyìí àti kò yí ọ̀dọ̀ wọn náà àwọn náà rí o. Àwọn ń bọ̀ àwọn ń bọ̀ náà ni. A ti gbé ìgbésẹ̀ tó pọ̀ lórí ìrìn àjò yẹn láti 2011 a ti wà lẹ́nu ẹ̀. Tẹ́ ẹ bá débẹ̀ ní tẹ́ ẹ bẹ́ẹ̀ ṣe rí ibi tí apá kún wá community.
0: Ṣé pé láti 2011 ni afárá yìí ti bàjẹ́?
1: Bẹ́ẹ̀ni October 2011.
0: Tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo àwọn tó kàn
1: fún ọ̀rẹ́
0: tí ìrìn kankan ṣe sí.
1: A ti dé House of Assembly lórí ọ̀rọ̀ yìí lórí bíríjì.
0: Nípínlẹ̀ Ọ̀yọ́ yìí náà.
1: Nípínlẹ̀ Ọ̀yọ́ ní House of Assembly kan náà. A ti lọ ta lọ complain. A ti lọ Ìdó Hòtẹ́ẹ̀ ló ń kà. Láyé ìgbà tí kí wọ́n ti ń polúkọ ẹ̀ kí a máa olófẹ́lá tó wà nbẹ̀ àti olófẹ́lá tó débẹ̀ ẹlòmíì ti wá. Ṣáájú gọ́ọ̀mẹ̀ntì tó ṣáájú olófẹ́lá nìdó àti wábí. Olófẹ́lá fúnra rẹ̀ gan wábí tó wá wò. Then a ti rìpọ́ọ̀tù kéèsì dé àgbájọwọ́ ní BSOS. Táwọn náà wá táwọn wá ṣe fídíò tán wo gbogbo ẹ̀ tá a jọ tá a rí bá a ṣe ń ṣe akitiyan kí ó sì kankan tá a rí. Recently eléyìí tó kẹ́yìn báyìí kí náà ti ń polúkọ ẹ gọọmenti ìjọba tó wà nídò lọwọlọwọ yìí adé ogundoyin àfíìsì àbínkà sheriff ogundoyin ó ti wá síbí o ó ti wá sórí bíríjì
0: yẹn. Ìyẹn ni pé Ido local government ni bi wa.
1: Ido local government ni
0: o. Gbogbo to de tin je alaga.
1: Gbogbo
0: won lo tin wa.
1: Gbogbo lo ti wa.
0: Won de tin se ileri.
1: Patapata gbogbo
0: lo ti wa. Gbogbo ti eyan jade.
1: Gbogbo lo ti wa bi.
0: O da
1: so. Koda ile to tun da bi pe o da bi e lenu to meta yi. Ko to di pa dibo 2023.
0: Yes sir.
1: Honorable Oseni. Remi Oseni. O wa sori bridge. To ba tori se ti a ti dibo ngba yen a fe dibo ni tori se ti community se pe a se community kan lo de se bridge de bi kan se la se government pe ki se government lo se ani ki se government o to lohun ti e kokoro ku buya e to ka government wa se ani rara o community bi ta
0: je ni pe bridge ti mo wo yen
1: be ni
0: community lo da owo
1: community lo da owo
0: se aduru se to to yen
1: community lo se
0: ladugo fun ara yin
1: community lo se fun ara ki o so wo to mo kan kan be
0: e ku se na
1: so gba ti ejina remi oseni tori inu edun o ni ah o pe awon eyan okunrin kan wa pe a pe ni okedina alaje okedina o na wa be engineer to tele awon timo fe kini to tele bo se ri tan lo ni ah engineer wo bridge lola immediately ke ma bere se ah ti dibo ngba yen but lati gba yen disin bi ta ko na ni bi ta ba de ni yen a ri kankan e be la nbe loruko duwa loruko Jesu Christ ko ran wa lowo bridge o je nkan to je gbugbu adugbo ilu gbugbu neighboring country neighboring community gbugbu lo nsoro pe baba e dogbon si bridge e bi to wo kun wa niyan tori en football lo mo pe the shortest route lo gbe ku ba ni lo na o ti ni lo alafara ni lo bi elogun eru lo eleyele lo ui bridge e tan so ni oladele new town bridge ni bridge yen to gba ayoade street koja so bo se ri ni yen olorun wa lowo
0: ami sir
1: amo igbe chete le ba gbe lati ba ro ijoba kan ran wa lowo ebe la nbe ati wa lenu e lati 2011 15 years ago ni lati wa lenu ojo flood lo ko lo ngba yen flood di october 2011 lo ko lo lo ko bridge yen lo ibe ni gbogbo agba ona ti gbogbo aye ngba ni so ejo eran wa lowo oluara ijoba lowo oluara ijoba lowo oluwa ba won se o won di sasi ti nbe o kanjo kan ran wa lowo
0: gege be na ti mo pe ijoba engineer Oluwa seyi Abiodun Makinde ijoba to ngbo ti ara ilu
1: ni to je feran ara ilu ni
0: awa mo bi pe won gba ti won ba ti gbo eto yi e o ri owo won
1: ijoba to feran ara ilu ni Makinde gbogbo wa na lo ti feran re tori ekan ni e omo ko ni o se o sise loyal state ekan ni e o sise loyal state o agbara Olorun Oluwa le ran lowo
0: awon daddy ti ejo wa yi bawo ni
1: vice mi niyan
0: o da sir se mo le gba oro lenu ti won lo sir
1: o tun mo ju mi lo
0: daddy era sir iko kale sir era sir ejo e daruko yin fun awon ara ile ati oruko agbegbe ti a tin soro
2: emi ni Mr. Olabosipo Kazim emi ni Mr. Olabosipo Kazim ti mo ngbe ni Oladele New Town Gbekuba Pata Ibadan
0: okay sir
2: mo ti se akowe adugbo iri fun imoye igba ti se la imoye igba mo si ti se lowo lowo bayi emi ni vice chairman baba wa to soro ton yin
0: o da sir e ku se takutaku na sir
2: e seun
0: nje ni awon afeku kan gege bi akowe e mo pe opolopo igba lo je pe alaga marun akowe pe ya lo soju wa lo se nkan bayi lo gbegbe se bayi lo gbegbe se bayi e le ti opolopo iwe si opolopo office ati bebe lo nje le so die lara awon igbiyanju yin gbogbo bi te ti kọwe si awon ilede ti won se ati ibi ti won bade
2: iwe ti po lati 2011 ti ogba ojo nla yen to ti gbe bridge yen lo ati si ise awa na gege bi community aduro a se ise to po a si bere fun iranlowo kaakiri awon eka ijoba kaakiri lati state ni o lati local government ni o ko si ibi ta ti bere lati CSDA àwọn àjọ kan tí máa ń tọ́ jẹ́ àjọ àgbáyé tí wọ́n máa ń ṣe pẹ̀lú stéètì tí wọ́n máa ń ṣe pẹ̀lú àti bèrè ìrànlọ́wọ́ débẹ̀.

0: àti kọ̀wé tru ọ̀nọ́rẹ́bù wọn kan tó wà ládùúgbò wa bí tó wá jẹ́ òní spíkà local government òní spíkà àti kọ̀wé wọ́n sì ṣèlérí fún wa. Nígbà professor Olówófẹ́lá náà a gbìyànjú ara ìgbìyànjú yẹn náà ló mú kí àwọn local government kì nígbà yẹn Mrs. Àgbéjìmí ló ń jẹ́ tí wọ́n fi ṣètò àgbájọ ọwọ́ yẹn tí wọ́n ṣètò nígbà yẹn professor Olówófẹ́lá gangan wá tí wọ́n rí wa tá a ṣe iṣẹ́ bẹ̀ bẹ́ẹ̀ náà la dẹ̀ ti ń bá iṣẹ́ yẹn lọ títí àmọ́ àṣiṣẹ́ yẹn èyí tá a ṣe síbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó náà wa kọjá 1,000,000 nígbà yẹn àwọn etí ẹ̀ tá à ń fíìlì lọ́wọ́ lárí pé flood dé ló tún gba gbogbo ẹ̀ lọ flood gba lọ àtún bẹ̀rẹ̀ iṣẹ́ mi àretí bẹ́ẹ̀ náà la dáwọ́ dúró pé ká máa sọ fún àwọn ìjọba pé kí wọ́n wá kún wa lọ́wọ́ àwa tá a wà ládùúgbò yìí ẹni tó pọ̀ jù lọ́wọ́lọ́wọ́ báyìí ni àwọn tán ti rìtáyà o ní ò jẹ́ kí owó ṣe déédéé mọ́ láti ṣe iṣẹ́ yẹn lọ nígbà tó di 2023 tí engineer Abbas Hosseini tán wá bá wa sọ̀rọ̀ ládùúgbò ọ̀rọ̀ bíríjì wa iná kò síbi tán bá ti bá wa sọ̀rọ̀ pé kí la fẹ́ ládùúgbò wa bíríjì wa ìlà ń sọ pé ni ó jẹ́ kókó ló jẹ́ ló mọ́mú láyà wa torí pé látìgbà tí bíríjì yẹn ti bàjẹ́ ládùúgbò yìí ti dàbí pé ó wà cut off so gbogbo la ṣe ń ṣe gbogbo la ṣe ń gbé ìgbìyànjú ká lè rí bíríjì yẹn ṣe padà àwa náà ti náwó sí so gbé engineer Hosseini ṣe wá ní 2023 tá a present yẹ fún pé torí ó ń ṣe o a rí pé ó ń ṣe káàkiri kó tó ti pé ó tiẹ̀ déjọba ni Hosseini ti ń ṣiṣẹ́ tó ń bá àwọn èèyàn ṣe ó ń ṣe bíríjì ó ń ra transformer ó ń ṣe drainage fún gbogbo àwọn èèyàn àwa náà present case wa tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ ni tí community bá ti gbìyànjú ó pe engineer wọ́n ti pe ìkan nínú àwọn alásùnà wọn alájí òkèdí náà pé kán lọ wo bíríjì yẹn kán sì bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ but a ṣáà rí pé agbìyànjú àwa náà ṣe follow up lọ́dọ̀ à ń lọ sílé alájí òkèdí náà bí èyàn ìbàtẹ́ èyàn ń lọ sọ́jà ni agbìyànjú títí àárí ọwọ́ wọn nítorí engineer sọ fún agbára ni pé àwọn iṣẹ́ ti wà ńlẹ̀ táwọn ń ṣe lọ lọ́wọ́ báwọn bá ṣe ń ṣetán àwọn wà sọdọ wa
1: iṣẹ wà kan yìí tó bá yá
0: a rí pé títí dìsí bá ṣe ń sọ yìí.
2: Àgbàsíte tẹ dráìvà àtúnkẹ́ tí a dráìvà fún ní àdìwẹ́ ní. Yẹ́n bá ní yẹn kúrẹ́ ní ẹ̀kọ́ sọ yẹn o. Yẹ́n bá yẹn kúrẹ́ ní ẹ̀kọ́ sọ yẹn o. Onípa sẹ́rìn wọ́n jẹ́ ní ọgbà sọ́mà mi. Ètí tẹ́sí dráìvẹ̀ mi sí mi wá. Dráìvẹ̀
0: a. Apò ìyọ̀dọ̀ yín náà mo ti gbàgbé ibi tí wọ́n ti ń pè bẹ́ẹ̀ ní sẹ̀kítírìàtì. Wọ́n ti ẹ̀ máa ń kọ lẹ́tà tó máa ń dá wa lóhùn. Àmọ́ àrọ́wọ́ wọn ìgbà kan wà tí ẹnjíníà kan obìnrin ni tó líìdì tíìmù wa. Gbogbo ẹ̀ ni wọ́n wọ̀ wọ́n wọ bíríjì wa wọ́n wọ̀ dé end of Oladele Street. Wọ́n ṣe gbogbo ẹ̀ àárí àbọ̀. À ń rí ọwọ́ wọn bọ̀tì kán wá bá wa ṣe bíríjì yẹn ni àti ìrí kán wá bá wa ṣe. Àwa náà sì gbìyànjú àdáwọ́ dúró. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan àdúgbò wa àdúgbò àwọn àgbàlagbà. Àdúgbò àwọn àgbàlagbà tán ti rìtayárí ni so ló jẹ́ kí ọ̀rọ̀ owó gbígbà yẹn kó má ṣe déédéé mọ́. Kò sẹ́ni tí ọ̀rọ̀ bíríjì yẹn ò kì í fún ní ìbànújẹ́ ọkàn tá a bá rántí pé bíríjì ọ̀nà yìí fírífí láti nnpc wọ́n ti gba bí wọ́n ti yà wọ́n ti jáde sí nihot wọ́n ti àwọn tó ń gbọ́ ológun rẹ̀ lọ ti gba àwọn tó ń gba jẹ́ríkò lọ wọ́n ti gba bẹ́ẹ̀ lọ. Dẹ́gbogbo community tó wà ní agbègbè wa bíríjì yìí.

ẹjẹ́ máa dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ lórí ètò lónìí. Mo fẹ́ kí ọ̀gá mi àtàtà sa àdéléèrè àwọn lamójú ẹ̀rọ tí wọ́n ń gbé sókè tí wọ́n ń gbé sílẹ̀ tí ẹ fi ń gbọ́ wa ní ilé ní abala tibẹ̀ yẹn. Bákan náà lórúkọ ọ̀gá mi Ayọ̀ Emmanuel Ojo, mo kí gbogbo ẹ̀yin ara ilé, orúkọ tèmi kò yí padà, Olúwa ṣeun Oyèbọ́dé ni. Ẹ ṣe tí ẹ̀ ń gbọ́ wa lórí ètò yìí lórí iléeṣẹ́ kànga agbọ́mọ̀gbẹ́ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye Wells Radio 89.3 FM lórí ètò ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Yóò di ọjọ́ mẹ́jọ, a ó tún pàdé ara wa pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Mo ń gbàládúrà pé ire àti ayọ̀ látòfin pàdé o, ó dàbọ̀.

inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ́ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn prógrámù yìí. Ẹ ò dẹni. Amen.

ìran agbe ló láró ìran àwọn àlùkò ló lóṣù ìran lékèlèké àwọn ni wọn ni ẹfun ẹsìn ló ni aré sísá àgbò lóní kíkan gbọngbọngbọn ilẹkùn sí ilẹkùn sí ilẹkùn tí wọn àbákà bábá ńlá ta ní jẹsírú ilẹkùn bẹẹ ọlọrun olódùmarè mo bọn tún ti dé ìwọ lọba tó ń pa mí mọ ìwọ lọba tó ń sọ mí lọ tó ń sọ mí bọ ọba tó ju gbogbo àwọn tán ń pera wọn lọba ayé lọ ìwọ lọba tó fọ bá jẹ ìwọ lọba tó lè yọba kú ò nípò ọba tó dá wa lẹyìn ọtọọtọ pẹlú èdè tí ò jọra wọn ọba tó ti ń bẹ kí bẹbẹ tó máa bẹ ó náà ni ó máa wà ńgbà tí ọba tó ní ṣìran bẹbẹ mọ ọba ọkan ṣoṣo ni ọba táwọn mùsùlùmí ń pè ní àlá táwọn onígbàgbọ́ ń pè ní jìhófà mímọ́ òun làwọn ẹlẹ́sìn kan àbáláyé làwọn ń pe lọ́lọ́dúnmarè ọba tá a kìkìkì tá a lè kì tán ni ọba ọgbọ́n ni tí ń fi inú mi sọgbọ́n ọba àmọ́ ni tí ń fi máa mọ̀ mí ọba ọ̀rọ̀ ni tó wá jẹ́ kọ̀rọ̀ sísọ yìí tó jẹ́ ó rọ̀ mí lọ́rùn bíi kà sí nǹkan torí ẹ̀ lèmi fi máa sọ ń pẹ́ lẹ́yìn rí ọlọ́run àyà tó fi wọ ọlọ́run o àyàfi tí ọba tọ́lọ́run tí ó tún máa tọ́lọ́run lẹ́yìn ló tún kù lẹ́yìn ìgbà tí mo ti fìbà fọlọ́dúnmarè tán ẹjẹ́ ń bẹ̀rẹ̀ kíkì mi ẹjẹ́ ń bẹ̀rẹ̀ kíkì mi látòrí olùdásílẹ̀ iléeṣẹ́ wa ní àyín ìkànnì west radio 89.3 FM bẹ́ẹ̀ tí pé wá níkàn ni agbọ́n mọ̀gbẹ́ta kún fún mi ọgbọ́n ìmọ̀ àti òye ojú ọ̀nà náà lẹ̀sí wa o ẹn tó lọ́dúnmarè gba owó rẹ̀ dá ìkànnì sílẹ̀ àwọn náà ni màmá wa nínú olúwa màmá wa lì ní àbádé mọ sí àdúrà kan lèmi kú máa ń ṣe fún ìyá yìí màá ní agara edo ń sí ọlọ́run agara ò ní dá ìyá yìí o ṣé kárí ọ̀gá wa tán fi ta kókó kàn ní ìyẹn ọ̀gá wa ayọ̀ emmanuel ojo nìyẹn ọ̀gá tiwa tó ń ṣe bẹ́ẹ̀ tó ń ṣe dáadáa fún alápá bí kò ní bàjẹ́ fẹ̀yìn náà lágbára olódùmarè o ṣé kárí àwọn ọ̀gá wa tó ń mójútó gbogbo ètò tó ń jáde níléeṣẹ́ wa ní àyín yóò jọ máa ju gbogbo wa ṣe lágbára olódùmarè ni ṣé kárí gbogbo àwọn ọ̀gá lọ́gà nígbàánu àṣẹ kọ̀ọ̀kan tó ń kálukú yín dìmú lọ́fíìsì tẹ́ ti ń ṣàdarí ilé a lórí pẹ̀lú ògo olódùmarè ẹ̀ ní sí nǹkan sí o ṣé kárí amojú ẹ̀rọ mi fún ti sáà tá a wà yín ìyẹn sáàmù ọmọ adélérè òun ló wà lápá abẹ ẹ bá ń gbọ́ mi ketekete lọ́dọ̀ tiyín ó bá ń já lálálálá lọ́dọ̀ tiyín mẹ́rin iṣẹ́ sáàmù adélérè nìyẹn bẹ́ẹ̀ sì lórí ọ̀fẹ́ àti lọ darapọ̀ mọ́mi lágbọ́n dojúkọ mi ń bọ́ ọ̀dọ́ rẹ náà sáàmù náà ló dibẹ̀ mọ́ kò ní bàjẹ́ fún yín o àwọn ọ̀gá tí a ní kàn nínú ṣé kárí àwọn tó jẹ́ pé àjọ dáná mọ́rí ṣiṣẹ́ ọpọlọ fún ti ìrọ̀lẹ́ yìí àwọn tí ń fojú sí i lápá bí gbogbo wọn náà wà nù kulu pẹ̀lú mi yóò jọ máa ju wa ṣe ni ṣé kárí àwọn ẹ̀ṣọ́ aláàbò tó jẹ́ pé àwọn ni wọ́n di ẹnu lóró mú bẹ́ẹ̀ ń fún a tán ní nǹkan kò ní sí a tán lérò ní rìn wá nínú kulu tá a wà yìí èmi a máa sọ ń pọ́ lọ́dúnmarè lọ́bọ oníṣọ́ àtààbò yóò máa ṣọ́ èyí tẹ́ ń sọ wa yóò máa sọ àtẹ́ ń sọ náà lórúkọ gbogbo wọn pátápátá náà lèmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín tẹ́ máa ń gbádùn dáadáa ambassador ọlátúbọ̀sùn muhyiddin adisa yín rèé èmi a máa lémi lọmọ lójú olódùmarè ayé ẹ dákọ ẹ mọ́ fi gígùn o ni mo fi ń kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ètò tí a pè ní ètò àkàgbádùn bí ó tilẹ̀ wù kó rí àwo ṣe ti alápá bí lẹ́yìn ìgbà tí mo ti kí gbogbo àwọn ọ̀gá lọ́gàá
emi na si ti lori ofe ati daruko ara mi faye gbo eje ma ki gbogbo awon ololufe to yo gbogbo awon ololufe kan ni gbogbo awon tan ti mojo ni lojo aje awon elebo npe lojo Monday eto to je pe yo ma ba fe fe sore lakoko yi lati ago merin da ago marun gbere won ti mo pe eto akagbado lo ni afefe bayi won ti pe ara waju le won para are kule ara po to ati ara pa lafia pe eto ko se mo gbe eto akagbado won ni o tun ti mba fefe sore ese nu agbo le nikan o o da ninu oja bayi won ti yin oke la la la bayi ni e kari awon aye kokan ti won ti nta epo awon no yin oke la la la ni mo ki yin ninu oja yi mo ki gbogbo eyin iya laje eyin baba loja mo ki gbogbo onraja patapata teyin na nfe ti ko eto yi mo ti ki gbogbo eyin o ntaja na pelu ogo lodumare atajere bayi la mata wa ni gbese lajo oja pelu ogo lodumare ajo ojo ni je ko wa ninu oja te tin gbo eto yi o mo ki yin ninu office te le to akagbadun lo ni afefe lakoko yi eyin no eyin oke la la la agbega bayi lenu se olodumare o ba nse fun yin o ki gbogbo eyin to je pe ise ti na je mole yala e se karakata ni abi se ti na ile na le tin soko aburu oni wole toyin wa lagbaro lodumare o ki gbogbo eyin to je pe

0: Hello.
1: Owe lẹ́sìn ọ̀rọ̀ bàbá yìí. Ọ̀rọ̀ lẹ́sìn owé.
0: Ọ̀rọ̀ lẹ́sìn owé. Bọ́lá bá sọ ni.
1: Owé láàfin ṣàwárí rẹ̀ bàbá mi. Orúkọ yín.
0: Adébáyọ̀ látàpàtà.
1: Adébáyọ̀.
0: Adébáyọ̀ kí owó látàpàtà.
1: Láti àpáta. Kí lẹ fẹ́ bi àlejò mi? Òun kan kí ló lẹ sì mú?
0: Mo fẹ́ kí wọ́n kú bí wọ́n ṣe jẹ́ kí á gbàgbé Yorùbá láti ìpínlẹ̀ Yorùbá. Iṣẹ́ takuntakun ni wọ́n ń ṣe. Mo kí wọn gan Ọlọ́run jẹ́ tó máa ràn wọ́n lọ́wọ́.
1: Àmì o, àmì o. Òǹkàkẹ́ ló lẹ mú bàbá wa Adébáyọ̀.
0: Òǹkàkẹ́fà.
1: Òǹkàkẹ́fà sọ báyìí kí ló Adámọ̀ lè ṣe náà ni.
0: Adá.
1: Mọ̀ lè ṣe.
0: Adámọ̀ lè ṣe.
1: Bẹ́ẹ̀ ni báwọn àgbà ṣe wí nù. Bẹ́yìn àgbà ṣe wí nù.
0: Adámọ̀ lè ṣe ìlọ́fà.
1: Ó lọ fà fà fà. Ẹ jẹ́ ìhìn légbégbè kankan má torí ìjọba àkókò. Àmọ́ tí ń bá ti yànnà náà gbogbo àwọn tó pè wá tán. Òdòdó Akéwì wọ́n á fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ta lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀yìn tẹ́ bá fẹ́ pè wọ́n yálà fún àwọn ìnáwó ayẹyẹ. Ẹ jọ máa sọ yẹn lẹ́yìn ètò. Ṣèyí Ògúntadé ló kọ́kọ́ pè wá Abiyamọ Ọ̀tágàn ẹni tó ń ṣiṣẹ́ lọ́ta òlẹ̀ Ṣèyí Ògbà. Ìyá wa Abilékọ Dásánlá láti àgọ́ Olúndé Òǹkàkẹwà ni wọ́n mú ajáránran ní pa ikún. Ìyá wa Ìṣe dáadáa. Ìyá wa Ọlájídé Òǹkàkàrún ni wọ́n mú abúnilólè kò kúkú mọ tó ń ṣe ni àwọn náà ṣe dáadáa. Ìyá wa Adélékè láti Amúlòkó Òǹkàkejì ni wọ́n mú Abíjọ ọmọ làámọ̀ ìtàn ọmọ àwọn ọ̀gbá. Abọ́sẹ̀dé Òǹkàkeje ni wọ́n mú Adámọ̀ lè ṣe òjò tó sú tó kọ̀ tí kò rọ̀. Àwọn náà gbà á. Fátímọ̀ Yusuf láti Omíyalé ládùúgbò mi. Adìrẹ kò sórí láǹkọ̀ láǹkọ̀ lásán aládìẹ làbá wí àwọn náà ṣe dáadáa. Bàbá wa Adébáyọ̀ àwọn náà pè wá Òǹkàkẹfà ni wọ́n mú. Adámọ̀ lè ṣe ọmọ tó kú lóòjọ́ ṣú náà. Àwọn ò tiẹ̀ gbà á. Òdòdó Akéwì ẹgbẹ́ nu sí kinní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín yálà wọ́n fẹ́ pè yín fúnyàwó ọjọ́ òbí ìṣílé gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ èèyàn láàyò tẹ sì làmì laka lórí ẹ̀. Èmi nígbàgbọ́ pé nígbà tẹ́ bá fi dìde kúrò lórí ètò yìí ẹ mọ gbọ́ ìpè àwọn èèyàn látàrí pé wọ́n fẹ́ gbéṣẹ́ fún yín. Àgbẹ̀ yín wá sórí ètò yìí lásán kí ọ̀nà túnbọ̀ mọ sí kó máa là fún gbogbo wa ni. Ẹ fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín lẹ̀.
2: Ẹ ṣeun atọ́kùn. Ẹ̀rọ tó wọ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nọ́mbà tó wọ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi náà ni 08109020925.
1: Ẹ tún múlẹ̀ kan sí.
2: 08109020925.
1: Ẹ bá ń kéwì kan kẹ́ ẹ fi kí gbogbo àwọn olólùfẹ́ wa àbí ilé iṣẹ́ wa kẹ́ẹ̀kan fi kí wa ká máa fi yẹn dágbére fún tọ̀sí.
3: Ẹyẹ kúkú láti ala ẹyẹ láti òrò. Ẹyẹ kúkú láti ala ẹyẹ láti òrò. Ẹyẹ àti òrò dàgbà. Ayé wa pa ti aládìpọ̀ àti òrò. Ayé ò ní pa wá dípò ẹnì kankan. Ọ̀rọ̀ wa dọ́yẹ kú oríṣẹ́ méjì adé ìpinnu. Ẹja tó bá dákẹ́rọ́ sínú bú ẹja wọn ni máa fojú da omi. Èyí tó bá finú àtàn ṣe bùgbé wọn ni mọ ìyá bàtà. Àmọ́ bẹ́ẹ̀jà ọba ṣe bẹ́ẹ̀ kó wẹ̀ lodò tó ń san rí kí ẹja tójú ẹja ló wá lé ẹja sójú akọmi. Kẹjà ó wà tán tárẹ́ tán rè dárin ọ̀rọ̀ kó rí yí wá bẹ́ẹ̀jà ṣé ó di wọ̀ nísan omi. Olódodo bọ̀ rẹ ẹja bá délẹ̀ yóò mọ̀rẹ́
1: èmi òdòdó ló sọ bẹ́ẹ̀ ọmọ ìyá lábí sí. Ẹ̀sà bá tún pè yín wá lọ́jọ́ mi ṣe é wá sórí ètò yìí.
2: Kò séwu lẹ́gbẹ̀rin ẹ̀kọ́ àfẹ́dùn ọ̀bẹ.
1: Àwọn tí ó fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí mi ẹ dákun ẹ mọ́ pè mí o àtẹ̀jíṣẹ́ lásán ni o. Abilékọ Dásánlá láti àgọ́ Olúndé àtẹ̀jíṣẹ́. Ìyàwó Ọlájídé àtẹ̀jíṣẹ́. Fátímọ̀ Yusuf àtẹ̀jíṣẹ́ ni.
4: Inú wa ṣàdílé wọn tún.
1: Pẹ̀lú Ògo Olódùmarè ibi ìlèmi ó dé tèmi ó ti mọ mẹ́nu tèmi dúró fún tọ̀ṣe. Tí n bá ti ń dìde ẹ̀ tún máa bá àwọn ètò mí-ín pàdé. Ìyẹn náà ń pè ní ẹbí Aláyọ̀. Pẹ̀lú Ògo Olódùmarè ẹ̀ ní gbọ́kú sí mi èmi náà sì ní ránṣẹ́ ọ̀fọ̀ sẹ́nìkọ̀ọ̀kan ire àtayọ̀ láàfin máa pàdé nígbà tí ó bá tó fi di lọ́sẹ̀ tí ń bọ̀ ire o.

0: pẹ̀lú àṣẹ ni.
1: Pẹ̀lú àṣẹ ni.
0: Pẹ̀lú àṣẹ ni.
1: Ẹ tàbí ṣé ká sọ pé pẹ̀lú àṣeyẹ ni. Ẹ sọ mọ̀ pé àṣẹ ó lọ lọ́tọ̀ àṣeyẹ náà lọ lọ́tọ̀. Ọ ṣàkíyèsí.
0: Ẹyin èèyàn lè ń ṣàṣeyẹ. Ń gbọ́dọ̀ mú Ádámù àti Ífà papọ̀. Wọ́n ò ṣe rẹ́sì. Wọ́n ò waṣọ ẹbí. Wọ́n ò wé gèlè. Wọ́n ò mú fìlà.
1: Tọ́ bá fàṣeyẹ kún ní ìsìn. Tan ma mọ̀là méjì jẹ kó lẹ̀tọ̀ fẹ́ ran ṣiṣẹ́ ò ní gbé.
0: Ẹyin lẹ̀ ń ṣàṣeyẹ.
1: Ò ní jókòó tì.
0: Pẹ̀lú àṣẹ ni ètò ìgbéyàwó láyé ọbọ̀ Olúwa ló fi lélẹ̀ pẹ̀lú
1: àṣẹ. Ìgbéyàwó tá a bá ṣe ní ìsìn tí ò láṣeyẹ nínú. O ò ní rẹ̀yàn bẹ̀.
0: Ta ló sọ fún ọ.
1: Tí ọba ti ní yu àmọ̀là kẹ́rọ̀ à.
0: O fẹ́ràn.
1: Gbogbo àwọn tí ń gbágbára sọ́rùn sọ̀rọ̀ bí lásán wọn lọ bẹ̀.
0: Tí wọn kó gbogbo èèyàn ló ti mọ̀ pé o fẹ́ràn oúnjẹ wa.
1: Bó ṣe máa dà nìyẹn. Bó ṣe dà nìyẹn.
0: Àmàlàyé náà ni sá.
1: Àmàlà dápọ̀.
0: Àmàlàyé náà ni.
1: Àmàlà dápọ̀. Kẹ́yìn ọ lọ bí ó yàwó kọ́mọ́rò kọ́mọ́ ti ẹ̀ wá rí ìṣó kọ́mọ́ rẹ̀ jẹ́ àfi kó lọ rẹ̀ tètè dìde ni. Kó mẹ́rẹ́ ni.
0: Ṣé wọ́n wá pè ọ sígbéyàwó ní sọ́ni àwọn kan fẹ́ kẹ́ ṣàdúrà fún wọn pé àwọn ò dáná àwọn òsìkọ́ kó o ní lọ.
1: N ó ṣe wá lọ bí tí ìdílé rẹ gbé àmàlà sí ọ̀fun.
0: O ò ní lọ.
1: Ọmọ pé ṣé máa ti sọ pé tọ̀ ẹlẹ́sà o àfìwé pè yín síbi ìgbéyàwó o á ti mọ dáfun tòló lẹ́ni pé tọ̀ tọ́ bá ti kú bí jọ́ pé a lo ìsún bẹ̀ ń. Àmọ̀lá ọkọ̀ lura wọn.
0: Owó epo ni ọ́ bó ṣe wà.
1: Ìyá ó di àmọ̀là gidi o.
0: Owó epo ni ọ́ bó ṣe wà.
1: Owó epo nìkan kọ́ owó òróró gan wa.
0: Múra sí.
1: Owó òróró bẹ́ẹ̀
0: bẹ́ẹ̀. Ẹyẹ yan wa Màkú òní, Akú àtàárọ̀, Akú iṣẹ́, ṣọwọ́ yá àwa tá a ṣẹ̀ ń darí bọ̀ láti ibi iṣẹ́. Bó ni ẹ̀sí ò rẹra, ẹ̀sí ò gàjàgbára lọ. Àwọn tá a ń darí bọ̀ láti ibi ìtajà ṣàjẹ wa lónìí. Lágbára Ọlọ́run àmọ̀ ni lọ́wọ́ ni àní ni lọ́rùn.
1: Amina, amina.
0: Mo kí wa lórúkọ gbogbo àwọn tí ó wà ní ìkànnì yìí. Láti orúkọ olùdásílẹ̀ dorí àwọn lọ́gàlọ́gà lẹ́ka kankan àtàmójú ẹ̀rọ fún sáà ta wàyí sàmádérè mú kí wa pé àkúrọ̀lẹ́ àkú òní àkú àtàárọ̀. Ìkànnì World Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mágbẹ́. Sókàlẹ̀ sí òpópónà aláàfin Avenue lórí Yọ̀lẹ̀ Estate nínú Ìbàdàn náà lẹ ti ń gbọ́ wa Elédùà náà ló mú wa kalẹ̀ bí òkè tá ò lè ṣí nídìí. Èmi ti ń tòótọ́ ètò tí sì ń bá fẹ́fẹ́ sọ̀rẹ́ lọ́wọ́lọ́wọ́ kí n tó ṣètò ókọ mi ò yí padà dúdú Yẹmí aya wọn nílùú Ìjẹsà. Mo dúpẹ́ Ọlá Sanni Golden Voice on Radio ló kọ tèmi.
1: Kò kú sẹ́ni tí máa ń dà lọ o.
0: Dúdú Yẹmí Àgùntàn Ṣọ́lò Eyín fún Jowó kíni ta tẹ́tẹ́.
1: Ẹ ní gẹ́gẹ́ ti ẹ̀kú tó o sì.
0: Ẹ ṣe dúdú mi ti ń bi ọ́nú báyìí.
1: Ẹ kò bí mi nù ṣùgbọ́n nítorí pé ò tiẹ̀ kí àwọn ìyá wa ni.
0: Èyí mọ̀ bínú orí kò fìfìlà dé kíní.
1: Àjọkọ̀ síbẹ̀.
0: Ìṣúrù farabalẹ̀ òǹbẹ́ ṣé òǹbẹ́.
1: Ayé ìjọ wọn máa sọ pé òun èbínú orí kí wọ́n fìfìlà dé bo ní ìṣèwò wọ́n ti
0: fìfì
1: style kan ló tún bá dé.
0: Tàbí kò fi dójúgun.
1: Dátì ẹ̀ mọ̀ ni. Tọ́ba tó fi ṣe àwọn yóò tó pé style kan ló tún jáde o.
0: Ẹ gbọ́. Ẹ wo mo fẹ́ pààrọ̀ rẹ̀. Sọ̀rọ̀ mo sọ fún ọ, yín jáwé fún ọ.
1: Àwọn Sabola ń bẹ ní Wema. Tọ́ba kan ti débẹ̀. Ẹyin ò ní pààrọ̀ o. Wọ́n bàdẹ̀ jáde sí ọ wá ní ẹ̀hẹ́ kí lọ fẹ́. Mo fẹ́ pààrọ̀ lágbájá ni. Wọ́n lè pe tọ̀ ṣé aṣọ́rọ̀ fẹ́ ni àdúrọ́bà.
0: Àfi kí fi gbọ́ ọmọ lókun.
1: Sọ́rọ́ ti ọmọ lókun ọmọ nídẹ. Ọmọ ní ṣìṣe kó ló ṣe.
0: Èmi ò mọ. Ètò yín ètò wa ẹ̀bí aláyọ̀ náà ní bá fẹ́ ṣọ̀rẹ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ ti ẹ̀ gbóhùn mi gan-an bẹ́ẹ̀ kọ̀kọ́ gbóhùn bẹ́ẹ̀ bá ti gbóhùn rẹ̀ ti mọ̀ pé oúnjẹ ọ̀gbọ̀n yìí tún dé. Ó tún dé kó. O rántí o kọ rẹ mọ. Torí àmàlà ló bọ.
1: Àmàlà dà. Sọ nínú oúnjẹ tó da jù lára.
0: Àmàlà ló bọ.
1: Nínú oúnjẹ tó da jù lára àmàlà ni. Tọ́ bá wá mú àmàlà tán kọ́ má jẹ́ kó rọ kó ṣàdínípa díẹ̀ lọ́wọ́.
0: Ṣé àwọn èèyàn tó ń gbọ ẹ báyìí ṣe àmàlà lórúkọ rẹ.
1: Àmàlà lórúkọ mi. Àmàlà ni. Tó bá tún ní àbùlà. Àmàlà àbùlà.
0: Mọ tó ṣẹlẹ̀ lórí ètò bó bá ti dárúkọ rẹ̀ látòrí lọ kẹ́ mọ bá àfàmàlà
1: sí. Ẹ̀yára lé àmọ̀túkí yín pé ẹ kú dédé àkókò ìyá kú bójú ọjọ́ ti ṣe rí. Ṣé ajé ń bu gbájẹ lágbára ọlọ́run àtẹ́mí àti yín àjọra ajé jẹun mọ̀
0: ni.
1: Àtúkí wa kábọ̀ sórí ètò wa ni ẹbí aláyọ̀ Sunday ọmọdéjọ bímọ lórúkọ tìmí. Ẹ wo àtúkí yín ẹyin mọ̀ wá àmọ̀túkí yín pé a kú ayẹyẹ ọdún títà náà. Ó tiẹ̀ jẹ́ pé ìyá náà ni wọ́n náà. o ye kin kori fun gbogbo yin
0: ni eh o ni so
1: o ye kori fun yin ni pe iya rere ni iya wa o iya rere
0: mo kori fun mi
1: fe eh
0: ah kini itumo iya ni iya le mi lojo kojo olorun lo jori be
1: o na ni mo se so be
0: olorun lo jori be
1: eh
0: egbo eyin iya wa akin o ngbe eyan ko bere bere lowo mi lana le na ba ni ah ewa mo ba ni kilo de lo ba ni ah ejo e melo lodun le mo se ajo ya won iya na mo ni
1: ah o de pe ko lo bi gogu lere
0: mo ni ah bi ti bo mo ngbo ah e mo ti se melo kan lodun yin mo ni be ni ah e tun ti mi le mo tun se loni mo ni be ni olorun lo je ori be ngbo eh olorun mo mo wa pe ta wo okunrin ya o mo pe ta baba n ya o mo ni olorun o pe ti n ya a ma pe yin ko ti kan yin eyin na e layajo ni ta ma sajoyo yin
1: be ni o mo pe o sabi iya o si o sabi iya o si
0: eh iwo si lara won ti mo jowo awa oya
1: a le jowo ya ibi ati tun mo ni pe lara iya la wa na ti jade wa bi iya o ba loyun wa ko bi wa ta la wa se lojo riri je ta boju ari je ojo ti ya fe bi su lopo abo mo ni
0: ti baba e fe bi sun ni
1: baba n fe bi sun sugbon oto lasiko ti baba niko ba dasiko awon baba a ke awon baba na sugbon asiko awon ti ya la wa yi
0: o mo ti e sere o sere o
1: sori awon ti o ni iya ni won le so toju won ri bayi o mo pe iya alagbaru omo ni ti kan ba ruju ta ni mo fe lo ri momo mi
0: be ni
1: amoro ale kale iya ni mo duo to yo mati mati ni an omo mi ni suru gbogbe oda na ni iya la labaro
0: omo esi idagba ju lowo iya
1: e si idagba ju lowo iya
0: titi ni
1: mo ran ti mo ba won lo bi oloku kan ipa de bi oloku
0: yen amala lo wa lo be
1: leyin gbogbo ra baba na ra ba na na yo ku
0: amala lo ko
1: so mo sori te yan ba so okuku si amala ba o ri ti o mo se wu yi
0: amala lo ba lo be
1: ko ni mo nbo yi
0: amala lo ba lo be
1: kini mo fe fa yo ni pe won ba ni ki alufa wa gbadua alufa yo ba bo sori pepe lo ba ni ah o ba gbadua tan lo ba ni to olohun pe nu aida awon e ba sori kodo awon kan ba dide won ni ha pe ke se kan o fola won se bibi e ka yo ni mama dagbo darugbo in ba won wa lo mo lo ko jade ko wa ki gbogbo awon eyan to joko ti wa ba seye lo ba ni ha olohun like adua ti baba yi to gba tori pe ko wo ohun ki mama ohun lo lo to mama ohun ti dagba sugbon ko wo ohun ki mama ohun se kini
0: ko
1: fo ohun le lo pe ibanje lo je fo ohun to tumo si pe iya se mewa nu gbesi aye e ni iya la labaru omo nipa ti soro ba de wa ri ya
0: ben
1: o de ko si mo ti wu ko se to o le fi yo ni ya se ya re
0: iya se pataki iya se
1: pataki yo si iya ni omo sare ka
0: ben
1: a lo mo ohun na ni omo ohun na ni ko mo ti wu ko ya to gito iya o le so pe ki so mo
0: iya o le ni o so mo mo baba o te ti ni ati iya re ni
1: yo ba ma npo we kan wa lo mo to da ti baba ijo ka ti ya iyo ni e sa ba fi
0: o
1: ta ye re
0: se lo wo nu e
1: tori oke bori oke yo mo ti so si bo so si yo mo ti ile afa ka yo mo le se kini
0: o
1: le da na ni o wa ni bo ti ya ri iya da lara omo
0: ka mo puro
1: iya
0: emi bi o ni so mo pa so mo pa won okunrin ka mo ni ki a lo de eyin obirin o si a je pe yin nikan na ni gbogbo gba o mo se bi o pe se bo ni
1: lo iya to ka to ko sa won niyan o mo pe ta ba tun wa gbe si ipa miran na iyawo mi teyan fe nule na o tun won fe da bi iya e ni tolorun ba fun yan ni teyan iyawo e ni amo da bi iya e ni ba mi to je pe a tun mo oga olorun mo to dupe o tun fun mi ni ru ya mi na
0: o mo se wa sun lori iya ngba mo ba ya awon baba de bo ati ya de bo si nduro tori mo ri po o nko la o nko la mi ba fi ole bayi nsin ago meje olu o sa mo se wa sun o mo ro wa si pe bi iya ti lara e gbo gbogbo eyin iya wa e te yin baba to se pe bi iya le sese ninu aye awon mo aki gbogbo yin e ko a ko won so pe ti baba bawo rara o ati baba ati iya
1: ṣugbọn ayẹyẹ yi
0: tawọn iya ni awọn iya wa lo fi so
1: ayẹyẹ awọn baba ti wa naa
0: nbo
1: inu osu kẹfa
0: o nbo
1: ta o si wa mo riri awọn baba wa naa ta o yin awọn naa nitori pe awọn baba ti wa naa awọn baba naa n kopa to pọ ninu idile ninu aye awọn ọmọ ati ninu aye iya gan ipa ti baba naa n koko kere ṣugbọn asiko ta awọn baba nbo
0: wọn ni a maa pe yin
1: o wa ri pe nipa to lori yẹn wa kọrin o ni iya ni wura se obo ori ayi
0: o be
1: o aki eyin iya wa lagbara olorun eni fojo olojo lo
0: amen amen
1: o jo mo ko ni koro lenu yin
0: amen
1: e ni finira lugba lagbara iledua
0: amen amen eyin mo lo in to so yi in ra bonsi fun o
1: eh ko si wala
0: o ti e mo ri iya
1: eh ko si wala
0: in ra bonsi o
1: ile igba fe kan to be nbe sa gbebe lo be
0: ewo ni kilo
1: mo be ina bi egberu be lo kan
0: kilo lo se be mo ni ra bonsi le lo nta bonsi o
1: eh no bonsi o
0: ẹgbẹ́
1: àwọn méke ní jẹ́
0: àgbà ń jẹ́ ohun tó sọ bẹ́ẹ̀ ayé àtijọ́ lọmọ kéke
1: ní ìmọ̀wọ̀yàn lẹ́yìn ni
0: ìbá bẹ́ẹ̀ mú bí mẹ́fà
1: bọ́ọ̀sì wọ̀yàn lẹ́yìn ni sórí ilé ìgbàfẹ́ kan bẹ́ẹ̀ ń bọ́ bẹ́ẹ̀ nẹ́gbẹ̀rù
0: bẹ́ẹ̀ o jàgbà lẹ́yìn yan
1: ẹ̀rọ ọ̀gànjẹ́
0: àríbọ̀
1: àgànjẹ́ tá ń pẹ́pẹ́ kẹ́yọ̀ jẹ́ tá ti gbogbo àgbọ̀n mọ̀ ròyìn agbé kí lọ jẹ́ wájà
0: ìlà tútù fóònù ọ̀fíìsẹ̀ wa lágbàdo
1: ẹ̀rọ ngànjẹ́ ngànjẹ́
0: ngànjẹ́ yẹn fẹ́ bùn ọ ní nǹkan tó ń yanbọ
1: irọ́ irọ́ sọ déyọ bá bùn yẹn ní nǹkan kọ́ bùn yẹn ní nǹkan téyọ bẹ ṣàdúrà
0: o dà ṣe ó jègbó
1: ngànjègbó
0: ẹ wo ẹgbẹ́ yẹyọ bá ẹni aláyà náà níbi tá a ti ń bomi ọgbọ́n mu tó yẹ pé ọmọ nǹkan pẹ́pẹ́pẹ́ tó lè dá lérú tó ṣe pé bá a bá fọgbọ́n sí lọ́wọ́ kan ni ó níyànjú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ ìyá àdìbò àti bàbá àdìbò náà látọ́ka àríkọ́gbọ́n lórí ètò yìí wọ́n sì ti wà lẹ́nu ọ̀nà àwọn gan ni ẹ bá wa kí ìyá dáadáa ẹ bá wa káwọn ìyá dáadáa ó ní mo ṣe wò pé ẹ̀bùn tó bá sì mi mò ń sọ ẹ wò pé obìnrin lẹ́nu rẹ̀ ń dùn báyìí tó rójó obìnrin mo ṣe ní sunday ìwọ sọ rírì ìyá.
1: bàbá àdìbò gan mọ ọ mọ rírì ìyá ẹ ó mọ rírì ẹ níyà àdìbò wa ni à kí ni wà lẹ́sẹ̀ pọ̀ ọ̀bùn ni à ọ̀dà mi gbé aláìmoore ni wọ ọ̀dà kò sí wàhálà ẹ má bọ̀ àwọn aráàlú fẹ́ bá yín dá sí
0: bó ti wà
1: lẹ́ wọ́n fẹ́ bá yín dá sí.
0: ẹ já sílẹ̀kùn fún bàbá àdìbò àti ìyá àdìbò kan wọlé torí ìjọba àkókò sunday báyìí ó sì àfẹ́ mọ kì á ní orí kírun ó sì à ń gùn ó ń gùn ẹ mọ yín kú òǹbẹ o ẹ jẹ àjọṣetò ká tún jọ bomi ọgbọ́n mu lónìí ẹ ṣeun ní gbogbo tẹ ti ń gbọ wa.

0: jẹ́lẹ́ kíní kan sí ẹ. Ìyá yẹn bá ní ẹmọ òun ọ̀tọ́jú òun. Irọ́ ìyá kọ́ bàbá ni, ó láwọn ó níyà òun ọ̀tọ́jú òun. Ìyá òun bàbá wọn fìyà jẹ òun, òun ló sàdá sọ́gù, òun gbìyànjú, wọ́n sàfi jẹ tọ́jẹ́. Ọlọ́run wá pọ́n létán, ọ wá pa bàbá àti ìyá yẹn, ọ wá pa wọ́n tì, wọ́n ráre ìyá jẹ wọ́n. Bóyá wọn wá sẹ́, bóyá wọn sọ̀rọ̀ òdì sí bí wọn sọ, àwa ò mọ̀. Ṣùgbọ́n tá a rí ni pé Ọlọ́run wá ràn lọ́wọ́, ó tún àwọn ọmọ rẹ̀ lọ sílùú ọba, ẹ̀yìn òkè òkun. Àwọn ọmọ rẹ̀ jẹ́ tó fẹ́ kán jẹ́ láyé. Ìjọ ọmọ pé àwọn ọmọ náà padà wá ṣe é fún òun náà. Òun náà wá jìyà lọ́jọ́ alẹ́. Nígbà tí ọ̀sà gbára mọ́, àwọn ọmọ yẹn náà wá kọ́ yìí sí. Ibi wọ́n ti rìn káàkiri wọ́n á sọ fún pé ìyá tẹ́ ẹ fi jà àwọn òbí yín olè san tẹ́yìn náà ń kó yẹn ẹ lọ mọ́ tọrọ dáríjì lọ́wọ́ àwọn òbí yín
1: ìbọnà ti wá ní wọn. Àwọn òbí tó ti lọ.
0: Ẹ mọ̀ ní òfin wọn.
1: Ẹ gbọ́ ẹ wò ẹ mọ̀ pé omi ọgbọ́n la máa ń bù mù ni ọ̀dọ̀ wa ń bì yí ó dàbí ọmọ ìlọrin ṣùgbọ́n a ti ń lọ.
0: À ń lọ.
1: Ẹ jọ ẹ já rí ọgbọ́n gbámú.
0: Omi bàbá rẹ̀ ọmọ pé ìyá rẹ̀ ọmọ pé pé àpò tí rí ọtí pẹ́ ẹ̀ ọmọ pé sẹ́ni.
1: Ẹ wọ́n ti fẹ́ wọ́n fẹ́ rí ni.
0: Ẹ dákun. Iṣẹ́ wo ni iṣẹ́
1: tí ò lè
0: yọjú sáwọn òbí
1: ẹ̀ kọ́mọ ṣàbẹ̀wò sí wọn. Ẹ jọ nítorí àwọn la tọ́nà wa wálé ayé ẹ jẹ́ àtọ́jú wọn ẹ dákun ọlọ́run ní mọ́ ń san ẹ̀sán fóníkálukú ìdájọ́ wọn kò sí lọ́wọ́ wa ṣé mọ̀ pé bí ọlọ́run wa náà jẹ́ lórí ilẹ̀ ayé ẹ jẹ́ àtọ́jú wọn ẹ dákun gbogbo ẹ̀yìn tó wáyé páwọn òbí yín ti ṣẹ̀yìn tó ṣe pé nítorí ẹ̀ lẹ́ẹ̀ ṣe fi wọ ọ̀dọ̀ wọn ẹ dákun ẹ fọwọ́wọ́nú ẹ wo nítorí ọlọ́run tó ṣi kọ́kọ́rọ́ ọjọ́ òní kẹ fi dáríjì wọn kẹ bẹ̀rẹ̀ sí ṣẹ̀tọ̀ fún wọn ẹ wà rí pé ọ̀nà yín gan yóò là ju bó ṣe là lọ ẹ ṣeun ibi náà láti mọ lọlé lórí ètò yìí nǹkan tó bá fẹ́ bá ń gba àwọn èèyàn wa mọ̀ràn ní ṣókí torí àkókò wa ti súwé tètè.
0: Ẹ̀yin aráalé ẹ̀yin bàbá wa ẹ̀yin mọ̀mọ́ wa àtúrọ̀ wa náà ni gbogbo àwọn tí gbogbo àwa tí bóyá bàbá wa ṣẹ̀ wá tàbí ìyá wa ṣẹ̀ wá ìdájọ́ ò sí lọ́wọ́ wa o. Ẹ jẹ́ ká fún gbogbo sọ̀wọ́ Ọlọ́run ẹ jẹ́ ká fún àwọn mọ́ra ká sì tọ́jú wọn nítorí pé bá a bá ṣe ṣètọ́jú wọn ǹjẹ́ mọ̀ pé àṣẹ ń bẹ lẹ́nu wọn ohun tán bá sọ sínú ayé wa ǹjẹ́ mọ̀ pé ó máa rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run ọmọ ọ̀tọ́jú àwa náà.
1: Ami.
0: Àdẹ̀ni ṣe lásán. Tọ́ èmi ọmọ fèyí ṣe lọ́nà lágbára Ọlọ́run á pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ orúkọ mi náà ní Sunday ọmọdé jọ bí ó dìgbà kan náà.
1: Mo dúpẹ́ Ọlásan ni Golden Voice on Radio lóní ìrí àtàrà ni ká fi pàdé ṣe wá ní gbogbo àwọn tó kù wà lórí ètò lónìí ẹ̀jẹ̀ bun káàdì ẹ̀ mọ̀ rọwọ̀ wà ẹ̀ ṣeun ṣe ń gbọ́ wa ó dàbọ̀ náà.

inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ́ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn prógráàmù yìí. Ẹ ò dẹni. Àmì.

ààrẹ Bọ́lá Tinúbú ti buwọ́ lu ìyànsípò ọ̀gágun fẹ̀yìntì Adeyinka Fàdúwà gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò abẹ́lé wa. Ìyànsípò rẹ̀ eléyìí tí wọ́n kéde nínú àkọ̀ránṣẹ́ kan tí akọ̀wé ìjọba George Akume buwọ́lu nípasẹ̀ akọ̀wé àgbà Ibrahim Kana lónìí gẹ́gẹ́ bí àkójọpọ̀ ìròyìn ti gbé. Ìyànsípò rẹ̀ ló ṣàfihàn ìfarajìn ìjọba lórí àfikún okun ètò ààbò abẹ́lé wa tó fi mọ́ àbójútó tó ń ti ìmúdára iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ àti ìmúdára nínú ìbáṣepọ̀ àwọn àjọ gbogbo láti gbógun ti àwọn ìdúkokò eléyìí tó ń ṣẹyọ lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí. Akọ̀wé ìjọba wa ṣàpèjúwe Fàdúwà gẹ́gẹ́ bí ajagun fẹ̀yìntì eléyìí tó gba ọ̀pọ̀lọpọ̀ ìràwọ̀ tó ń ti àmì ẹ̀yẹ látàrí ìrírí ọ̀pọ̀ ọdún eléyìí tó ti ní lẹ́nu iṣẹ́ àwọn ológun tó ń ti iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tó fi mọ́ àwọn ète eléyìí tó yẹ fún ààbò láti fi kojú dojúkọ àwọn agbésùnmọ̀mí tó ń ti àwọn ẹ̀rí míì eléyìí tó ti gbà nínú iṣẹ́ ọ̀hún. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ní ìbáṣepọ̀ pẹ̀lú àjọ Yúróòpù àti àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìlera lágbàáyé yan àjọ WHO lónìí ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ ètò kan tó ní owó kan ti ṣe mílíọ̀nù 4.2 pọ̀n owó euro eléyìí tó jẹ́ láti fi ṣe ìrónilágbára fún Nàìjíríà lórí kíkẹ́fín àrùn tó ń ti èsì ojú ẹsẹ̀ sí ìbújáde àjàkálẹ̀ àrùn. Ètò ọ̀hún tí ó jẹ́ ètò ìrànwọ́ Yúróòpù sí ọ̀rọ̀ ìlera ìlú lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì sọ lójú rẹ̀ nílùú Àbújá níbi tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ògbóǹtarìgì oníṣẹ́ ìṣègùn òyìnbó àti onítọ́jú ìlera níbi tán ti péjọ tó fi máwọn lọ́gàálọ́gà lẹ́nu iṣẹ́ ìjọba àti àwọn alábàáṣepọ̀ iṣẹ́ ẹ̀dá àgbàsókè. Ètò ọlọ́dún mẹ́rin náà eléyìí tí àjọ Yúróòpù ń ṣe kò kárí tó ń ti alágbàtẹrù owó rẹ̀ àti ìmúṣẹ rẹ̀ tó wáyé nípasẹ̀ àjọ tó ń rí sọ́rọ̀ ìlera lágbàáyé ní ìbáṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìjọba eléyìí tí ń rí sí ọ̀rọ̀ ìlera àti ìgbáyégbádùn àwùjọ. Ó ní wọ́n pé ètò náà ó wọ ₦6.6 bílíọ̀nù ó gbé 7 pọ̀n lápapọ̀ owó náírà. Lákòókò ìfilọ́lẹ̀ ọ̀hún, mínísítà ìlú fún ìlera àti ìgbáyégbádùn àwùjọ dókítà Isaac Salako ó sọ̀rọ̀ ó ṣàpèjúwe ètò náà bí ìdásí eléyìí tó ṣe pàtàkì nínú ètò ìtọ́jú ìlera orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti kéde pé ètò ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga yòówù eléyìí tó bá ń lọ láìsí ètò àbójútó ìgbaniwọlé CAPS wọ́n pé kò bófin mu. Bẹ́ẹ̀ ni wọ́n wá ṣe ìkìlọ̀ fáwọn ilé ẹ̀kọ́ gíga níbùtò orílẹ̀-èdè yìí wípé ìrúfin àlàkalẹ̀ ètò ìgbaniwọlé eléyìí tí wọ́n bá fi òǹtẹ̀lù èyí ó wù nínú wọn tí wọ́n bá rúfin rẹ̀ ìjìyà eléyìí tí ó múnádóko ń bẹ fún ilé ẹ̀kọ́ gíga bẹ́ẹ̀. Mínísítà fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ Maruf Alausa ló ṣe ìkìlọ̀ ọ̀hún lónìí níbi ìpàdé kan tó wáyé tó ní ṣe pẹ̀lú ìlànà ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga fún tọdún 2026 eléyìí tó wáyé nílùú Àbújá. Níbẹ̀ ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ìjọba kò ní ṣe ìdámọ̀ ètò ìgbaniwọlé sílé ẹ̀kọ́ lábẹ́lẹ̀ láì tẹ̀lé ọ̀nà eléyìí tó bá yẹ nípa ọ̀rọ̀ ọjọ́ orí tí wọ́n lè gbà wọlé sílé ẹ̀kọ́ gíga. Mínísítà kéde pé ìjọba àpapọ̀ ti ṣe ìmúdúró ọjọ́ orí eléyìí ti ṣe 24 láti jẹ ọjọ́ orí eléyìí tó kéré jùlọ tó lè wọlé ẹ̀kọ́ gíga. Wàyí àjọ tí ń ṣàmójútó ọ̀rọ̀ ètò ìdánwò àṣewọlé ẹ̀kọ́ gíga JAMBU àwọn náà fọ̀rọ̀ lédè lórí iye máàkì tó yẹ fún ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga fún tọdún 2026-2027 eléyìí tí wọ́n pé ó jẹ́ 50 níye. Àjọ JAMBU wá fọ̀rọ̀ náà lédè lónìí níbi ìpàdé ìlànà tó jẹ́ tó wáyé nílùú Àbújá pẹ̀lú ọ̀rọ̀ lórí ìbípinnu náà bó ti wáyé látàrí ìbò tí àwọn igbákejì ọ̀gá àgbà alákòóso ilé ẹ̀kọ́ tó wà ní ìkàlẹ̀ níbi ìpàdé náà tí wọ́n pinnu lé lórí. Máàkì kọ́lẹ́ẹ̀gì ìkẹ́kọ̀ọ́ nọ́ọ̀sì ó jẹ́ 50 níye. Máàkì ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga gbogbo oníṣe poli ìyẹn ó jẹ́ 100 níye. Àti bí wọ́n ti fáwọn ilé ẹ̀kọ́ gíga láǹfààní láti gba máàkì eléyìí tó bá gbé pẹ́ẹ́lí sókè jù bẹ́ẹ̀ lọ fún àwọn akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ wọlé sọ́dọ̀ wọn. Lẹ́ka ètò ẹ̀kọ́ náà la ṣe wà àwọn akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé sílé ẹ̀kọ́ gíga fún ìwé ẹ̀rí ìmọ̀ ìjìnlẹ̀ ètò kọ́nilẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ìyún NCE ní kọ́lẹ́ẹ̀gì kẹ́kọ̀ọ́ wọn pé wọn kò ní nílò láti jókòó fún ìdánwò àṣewọlé ẹ̀kọ́ gíga UTME mọ́ o. Mínísítà fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ Tunji Alausa ló fọ̀rọ̀ náà lédè lónìí
lakoko ipade ilana ajo jambu todun 2026 to waye nilu Abuja labe eto ton ti ilana tuntun yi awon akeko to fe wole eko na ni won ni lati ni ame yege si merin ninu danwo ase jade grama won lati le kopa ati lati le danto peregede fun eto gbani wole na alausa wa to kasibi igbese na bo ti waye lati mu adeko ba eru eleyi to ti wa lori ajo jambu ati lati mu ki ife po si fun ise olukone lori ede yi bakan na o tun wa pe anfani yonda lori idanwo ase wole eko giga ohun o tun wa fun awon to ba fe sese wole fun eto eko eleeto ni se pelu ti se ogbin lai ni eto imo ero ninu o wa pe ilana ohun o yo bere lodun eleyi ti nbo yi Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní mẹ́rọ ṣe yí Mákindé ló ti buwọ́ lu ìyànsípò ọ̀gbẹ́ni Àbáyọ̀mí Fagbénró gẹ́gẹ́ bí olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ààbò ìpínlẹ̀ yìí. Gómìnà tún buwọ́ lu ìyànsípò ọmọ ọba Rowoṣàyé Saheed Adéyẹmí gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ iléeṣẹ́ eléyìí ti ń rí sí ọ̀rọ̀ ìdàgbàsókè wọn àlùmọ́ọ́nì ilẹ̀ yìí. Ìyànsípò ọ̀hún tó jáde nínú àtẹ̀jáde oníròyìn eléyìí ti olórí àwọn òṣìṣẹ́ gómìnà buwọ́ lu ìyún Ọ̀túnba Ṣẹ́gun Ògúnwùyí. Ọ̀gbẹ́ni Fagbénró ẹni tó ti ṣiṣẹ́ lẹ́ka ààbò àwọn ológun ní Belvoir Virginia lórílẹ̀-èdè Amẹ́ríkà látinú oṣù kẹwàá ọdún 2007 sínú oṣù kẹjọ ọdún 2012 níbi tó ti gba ìkọ́ni ọlọ́kọ̀ọ̀kan òjọ̀kan lórí iṣẹ́ àwọn ọmọ ológun nílùú Illinois ní Chicago. Ọmọọba Rowoṣàyé Saheed Adéyẹmí ohun tiẹ̀ ó kẹ́kọ̀ọ́ gboyè jáde ní ilé ẹ̀kọ́ gíga fásitì tìlú Àbújá lórí ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú òṣèlú. Ó ti jẹ́ alága ìgbìmọ̀ alábòjútó ìjọba ìbílẹ̀ ìlà oòrùn ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀. Nígbàtí gómìnà Mákindé wá ń kí wọn kú oríire ó tún gbà wọ́n yànjú pé ìyànsípò wọn ọ̀hún o ló jẹ́ ìpè láti ṣiṣẹ́ sìnlú tí ìyànsípò wọn tó sì ti bẹ̀rẹ̀ sí ní nípa lójú ẹsẹ̀. Àpapọ̀ àwọn ènìyàn tó jẹ́ òjìlé ní 500 ó lé márùn-ún tí wọ́n rìnrìn àjò ilẹ̀ mímọ́ lọ Mọ́ka láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní ìròyìn ti gbé pé wọ́n ti parí ètò umra wọn ní Mọ́ka tí wọ́n sì ṣe gbogbo ẹ̀ ní àṣeyọrí gẹ́gẹ́ bí lára ojúṣe wọn nínú ẹ̀sìn láti lọ ṣe Hajj. Àwọn igun tó gbẹ̀yìn ní ilẹ̀ mímọ́ ọ̀hún ó ní wọ́n ti wà ní Mẹ̀dínà báyìí tí wọ́n sì ń retí pé kí àwọn yòókù lọ darapọ̀ mọ́ wọn ní ìlú Mọ́ka lọ́la lákòókò tí wọ́n ń bá àwọn igun ẹlẹ́ẹ̀kẹta sọ̀rọ̀ kó tó di pé wọ́n ó gbéra kúrò ní Mọ́ka lánàá. Alága ìgbìmọ̀ ilé ètò orí sí ìgbé àlàáfíà àwọn mùsùlùmí tó rìnrìn àjò ilẹ̀ mímọ́ náà láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tí í ṣe Sheik Wahab Olamide JP ó sọ̀rọ̀ lórí ìwà àwọn arìnrìn àjò ilẹ̀ mímọ́ Nàìjíríà kọ̀ọ̀kan lórí ìgbésẹ̀ Hajj yìí. Ó wá pé àwọn arìnrìn àjò ilẹ̀ mímọ́ náà láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó pè wọ́n wípé kí wọ́n mọ wá ìdàgbàsókè nínú ẹ̀mí tó ń ti ìyàsọ́tọ̀ ara ẹni fún iṣẹ́ Ọlọ́run. Sheik Atẹ́rẹ òun náà dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ẹni tí í ṣe onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé fún àtìlẹ́yìn wọn àti àmọ̀ràn ọlọ́kọ̀ọ́kọ́ òjọ̀kan tó nípa nínú àkọsílẹ̀ ìtẹ̀síwájú àti àṣeyọrí tí wọ́n ń ṣe. Òǹkà àwọn 91 eléyìí tí alága ìgbìmọ̀ Sheik Atẹ́rẹ léwájú wọn ó ní wọ́n ti ń retí wàyí wípé kí wọ́n gúnlẹ̀ sílùú Mọ́ka lọ́la kí àpapọ̀ wọn lè jẹ 1000 ó lé ní 36 eléyìí tó kópa nínú Hajj ọdún 2026 láti ìpínlẹ̀ Ọ̀yọ́. Òǹkà eléyìí tó fi ìpínlẹ̀ yìí sọ́wọ́ iwájú nínú àwọn ìpínlẹ̀ tó ń kópa láti apá gúúsù ìwọ̀ oòrùn.

ènìyàn mọ́kànlá ni wọ́n ti jáde láyé lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ wáyé lórí afẹ́rẹ́ eruku lọ́nà òpópónà Abẹ́òkúta sípínlẹ̀ Èkó ní ìpínlẹ̀ Ogun. Ẹ̀ka àpàṣẹ àjọ ilé ti ń rí sí ọ̀rọ̀ àbójú pópó iyun FRSA ò ní wọ́n ṣàlàyé bí ìjàmbá náà bó ti ṣẹlẹ̀ sí ọkọ̀ Toyota kan eléyìí tí ó ṣàdédé yí biribiri kó tó dépò jábọ́ lulẹ̀ láti orí afárá tí àwọn èrò onú rẹ̀ ò sì láǹfààní láti jáde nítorí pé ilẹ̀kùn ọkọ̀ náà ti tìpa tí kò sì ṣeé sí. Ọ̀gá àgbà àjọ FRSA ti ìpínlẹ̀ Ogun Ọdúnsì Àfọlábí ó fi ròyìn léde lórí bí àbá ìròyìn náà bó ṣe dá lórí pé awakọ̀ náà lè gbé nǹkan lura tàbí kó jẹ́ pé nǹkan ń ṣe lákòókò náà ó sì tún lè jẹ́ pé ọkọ̀ òun ti kún fún ẹrù jù ni bóyá òun ló fa ìjàmbá ojú pópó ọ̀hún. Nígbàtí ó wá ń ṣàfihàn ẹ̀dùn ọkàn rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà àti bó ti ń kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn ènìyàn tó dolóògbé apàṣẹ ọkọ̀ náà olùdarí Ògúnjọbí ó wá gba àwọn arìnrìnàjò tí ń kọjá lọ́nà ojú pópó Abẹ́òkúta sí Èkó lámọ̀ràn láti mọ́ ṣọ́ra gidigidi pàápàá jùlọ tó bá ti ń di ọwọ́ alẹ́ lọ.

Èyí ló pe àkójọpọ̀ ìròyìn ilé wa fún tàlẹ́ òní, ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kòkó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ààrẹ Bọ́lá Tinubu ti buwọ́ lu ìyànsípò ọ̀gágun fẹ̀yìntì Adéyinka Fọdùwà gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò abẹ́lé. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti kéde pé ètò ìgbaniwọlé yòówù tí wọ́n bá ṣe lọ́nà tó yàtọ̀ sí ti ètò CAPS wọn pé ó lòdì sí òfin nígbà tí àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìdánwò àṣewọlé ẹ̀kọ́ gíga JAMB tí wọ́n kéde máàkì 50 níye fún ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga fásitì fún sáà kẹ́kọ̀ọ́ ọdún 2026-2027. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti buwọ́ lu ìyànsípò ọ̀gbẹ́ni Àbáyọ̀mí Fagbínró gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì lórí ètò ààbò. Ènìyàn 11 ti jáde láyé lẹ́yìn ìjàmbá ọkọ̀ eléyìí tí ó wáyé lórí afárá Eruku lọ́nà òpópónà Abẹ́òkúta sí Èkó nípínlẹ̀ Ògùn. Èyí lópin àkójọpọ̀ ìròyìn ilé wa fún tàlẹ́ òní. Àkójọpọ̀ tó ń ti àtúntò ìròyìn ọ̀hún ló wáyé látọwọ́ Kẹ́mi Sọlá Williams. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo Wells Radio 893, lójú òpó Facebook wa Wells Radio 893 FM fanpage, lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com. Fún àwọn ìròyìn eléyìí tí ó bá ṣojú yín tẹ́ ẹ fẹ́ kàn sí wa lé lórí, ẹ lè kàn sí kúlù ìkóròyìn jọpọ̀ wa lórí nọ́mbà yìí 0916893200, yálà nípa tẹ̀jíṣẹ́ ni ò tàbí ìpè. Oyé Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ẹ̀ ń gbọ́ wa o, Ọlọ́run yóò bùkún fún yín. Orun ayọ̀ láòsùn.

0: 93.3 FM.
1: Níbẹ̀ gọ́gọ́ lẹ́wà, orúkọ yín àti ibi tẹ́ ti ń pè.
0: John láti Mérèkì.
1: Mr. John tèmi gangan.
0: Àdéhìí rè.
1: Gbogbo ṣẹ̀kẹ̀rẹ̀ mi fún yín lálẹ́.
0: Ẹ ṣe gan.
1: Óyá Mr. John, oúnjẹ wo ló nira fún yín láti sè?
0: Iyán ni o.
1: Iyán yìí ni.
0: Iyán iná ni o.
1: Kí ló difficult nínú kẹ́ ẹ mú iyán kẹ́ ẹ sì gúnyán lódó àbí kẹ́ ẹ gúnṣu lódó?
0: Gúnyán yẹn ló lágbára, orí ẹ̀ náà ṣe ń ṣe.
1: Iná ṣe ṣe iyán ẹlẹ́rọ kàrò papọ̀. Ó yá nọ́mbà wo lẹ fẹ́ check out?
0: Ẹ fún mi nọmba 30.
1: Nọmba 33.
0: Àti ìṣọ̀ṣẹ̀ tó kọjá táwọn ṣe bí o.
1: Ẹ àti ìfiránṣẹ́.
0: Ok. Nọmba
1: 30. 3-0.
0: Bẹ́ẹ̀ni.
1: Ok na 3-0 accountant ní fún yín ní recharge card 200.
0: Ok rẹ̀ ẹ máa fi.
1: Accountant ní 300 final offer.
0: 300
1: final offer. Bẹ́ẹ̀ni sir. Ẹja ṣì kò tí ì sẹ́ni tó jẹ 1000. Ẹ ti ẹ̀ break record yẹn.
0: Irọ́ mo 100% sure pé kò lè less than 300.
1: Ṣé n tó wà ní nọmba 30?
0: Kò lè tó 300.
1: Ẹ jẹ́ ká ṣíwò, ẹ ti ẹ̀ try ẹ̀kẹ́ ṣíwò.
0: Irọ́ ẹ máa ṣì.
1: Àṣìlúdì ṣẹ̀kẹ̀ rẹ.
0: Lo am for the ṣẹ̀kẹ̀ rẹ.
1: 300 fún Mr. John ní nọmba 30. Ṣé n sọ tó wà nọmba 30 fún yín?
0: Ẹ sọ.
1: One try again. Ló wà nọmba 30.
0: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Thanks for calling.
0: Dàrọ.
1: Yes sir. Ẹ jẹ́ ń fi ìpele káàdì gbogbo ẹ̀ lẹ̀. Hello.
2: West Radio Nigeria FM.
1: Níbẹ̀ gangan lẹ́wà.
2: Adúpẹ́ látàárọ̀ Sadílílì.
1: Nọ́mbà wà. Ṣé nọ́mbà wà?
2: Ayàmì
1: nọ́mbà wà. Gbogbo ṣe. Mo ti mọ̀ pé ṣé ayàmì nọ́mbà wà ò ní pè mí lónìí ni. Ó da orúkọ yín àti ìdẹ tí ń pè. Orúkọ yín
2: àti ìdẹ. Ògùntàdé Sọ́tàsọ́lọ̀ AP ayàmì nọ́mbà
1: wà. Ayàmì nọ́mbà wà gbogbo ṣẹ̀kẹ̀rẹ̀ mi fún nọ́mbà wà lálẹ́
2: yìí.
1: Bóò ni gbogbo asọ́lọ̀ lálẹ́ yìí?
2: Àdúgbò
1: fẹ́ lọ. Óyá oúnjẹ wo ló nira fún yín jù láti sè?
2: Túwo
1: ni, túwo stubborn lóúnjẹ. Túwo stubborn. Kí ló mú túwo stubborn? Kèé jiná bọ̀rọ̀ ni àbí kèé bọ́ sójú ọwọ́? Ok, óyá ṣe ti rẹ́dì?
2: Bẹ́ẹ̀ nọmba 40.
1: Mo fẹ́ fún yín nọ́mbà 5.
2: Ok.
1: Ṣé ti get ẹ?
2: Ok, tí bàbá lè yá.
1: Nọ́mbà 5 yẹn, nọ́mbà kan ní 1000 naira, nọ́mbà kan ní 800.
2: Ok.
1: Méjì jẹ́ try again, nọ́mbà kan ní 200.
2: Wow.
1: Ṣé ti get ẹ? Nọ́mbà kan ní 1000, nọ́mbà kan ní 800, nọ́mbà kan ní 200, méjì ní try again.
2: Wow.
1: Nọ́mbà ọ̀hún rè 2-8. 20-59-6 2-8-20-59-6 Number will ever check out.
2: I'm speedy wa.
1: Because it's 3 bell. 2-8-20-59-6
2: I'm 8 wa. 8 by 8.
1: 8. Kalemu number 6 ni 200. Lower ni number 6.
2: Wow. Okay, sir.
1: Kalemu number 20 ni try again. Lower ni number 20. Kale mu number 59. 1000 naira lo wa ni number 59. Ooh. Oku try again kan ati 800. Mr. Ogutade.
2: Sir.
1: Mo fe lo polowo oja.
2: Eja lo polowo oja ti wa la.
1: Ni number 8, 800 naira recharge card. Lo wa ni number 8. Try again. Lo wa ni number 2. Congratulations. Thanks for calling. Eje mo lole ago mesan ti lo anti odun tin pe mi. E mo binu mi nile gbe ipe kankan mo. Male mi lomo prince and princess. Lamuloko Sam Adelere loruko temi your party on radio. Titi digba ta tun pade ara wa. E ma gbagbe e wa so nigbo wa ati ipolowo oja yin. Nikan ni Wednesday 89.3 FM. Eke to ba wu ninu awon eto wa lo wa nle fo yin. Remember, you can simply and always call me Sadelere. Bye for now.
3: West Radio 89.3 FM. Kanga agbemagbe.
4: Efile, emo yikuro. Wells Radio 89.3 FM. Nibe gongon lewa.
5: The program you are about to listen to is a repeat broadcast. Thank you.
6: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
4: The time is 9 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
7: Gerege Lago Mesalelu, Lati Koni Kongagumagbe 89.3 FM.

0: ọ̀rọ̀ súnà kan ta lóòní ìrẹ̀ ó arábìnrin kan ìní ó pè mí tí a sì jọ sọ̀rọ̀ yìí pọ̀ lórí ìntì ọ̀rọ̀ súnà kan ta lóòní tí ó dálé lórí ò arábìnrin ní láti ọdún tán ti ń bẹ̀lẹ̀ ọkọ̀ wípé ilẹ̀ ti ta sí gan ni wípé àmọ́ gbogbo pa làwọn sà àwọn sì gbàdúrà sọlọ́run gbogbo ìtàn bá ní káwọn ṣe ìlà wọn ṣe o àwọn ti jẹ jíjẹ o àwọn ti mu mímu àwọn ti rawọ ẹbẹ títí tí kọlọrun ò fi ọmọ tí ń jèrè ìgbéyàwó kò fi sáàárín àwọn títí tí àmọ ọdún yìí lọ ọdún ìgbà yìí lùgbà pé àwọn sì ka ọdún méje papọ̀ ṣùgbọ́n tí ò sí nǹkan kan wọn ò gbọ́ pa bẹ́ẹ̀ ni wọn ò gbọ́ pò ilé ọkọ̀ ni ilé tó ti ń dùn tẹ́lẹ̀ díẹ̀ díẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìwọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹni kan tọ̀ kọlọ́run ó mọ̀ bu ẹni tí ò da sí ayọ̀ wa mo ìbá mi arábìnrin yìí ni lẹ́yìn ọdún méje táwọn ṣe ìgbéyàwó tán pé ọkọ àwọn eléyìí tí o ti ń mọ̀ fáwọn tẹ́lẹ̀ understanding husband àwọn náà ti wá bẹ̀rẹ̀ sí ní ṣìwàwò wọ́n ti ń ṣẹṣẹ̀ gbé oríṣiríṣi ẹjọ́ ìjà ni àwọn ọmọ kojú nílé lójoojúmọ́ ayé o ni tó fi tó mọ́ ẹni tí ó jẹ́ ìyá ọkọ gangan pé ẹni tí ajá ti ń rí ni tẹ́lẹ̀ ti ń jùrù tó wá délé ti ń rí ni ti ń gbó ẹ̀rí pé nǹkan ti ṣe wọ́n ní ìyá ọkọ àwọn ó wá ti bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹni kórìíra àwọn tí irú rẹ̀ sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé ìgbé àlàáfíà ni àwọn ọmọ ń gbé nígbàkúgbà bí lóòrèkóòrè tí mọ̀mọ́ bá wa kí wọn onítọ̀ lẹ́yìn ìgbà díẹ̀ ẹni ni ẹni bí ẹni kan èèyàn bí èèyàn kan ta àwọn lólobó pé ọkọ yín ó ti ṣe báyìí ó síta ó fárábìnrin kan lóyún ẹ dákun ẹ mọ pé mi mo sọ ò wọn ní kódà ẹni tó ta àwọn lólobó yìí inú fámìlì ọkọ àwọn gangan iná nínú gbé wà wọn ní ọrọ ń ṣẹṣẹ wá make sense yìí wá ń jọ bí ọpọlọ díẹ díẹ pé àbí nítorí mọ tí ọkọ ṣe níṣe ń ṣe gbogbo níṣe ń wu ọwọ́ kọ́wọ́ nínú ilé torí gbogbo bó ṣe ń lọ yìí ó ní kàyéfì ló jẹ́ fóun o àbí nítorí bẹ́ẹ̀ iná ni ìyá ọkọ ṣe ń wùwà tí ń wù nítorí wọ́n ti mọ̀ pé ẹ ti ń bẹ́ ń ta ò ti yún òun wá dẹni tí ò mọ̀ ṣe mọ́ bóun bá gbé gbàhùn ò mọ̀ gbé bóun bá gbáwo òun ò mọ̀ gbé gbogbo tó ń bá ṣe pátápátá ìkanra ni mò ń bá dé lára wọn ní ìgbà tó ń gbọ́rọ̀ yìí òun ò lè jàjà náà síta kó mọ̀ bá a fi gígúnjú olóore tó sọ ẹni tó sọ ọ̀rọ̀ ó lóun ṣáà wò òun wá bí àṣírí ọ̀rọ̀ náà ṣe tújẹ̀ lẹ́ńkẹ́ sóun lọ́wọ́ ó ní kò pẹ́ kò jìnà lòún rí àǹfààní ńláńlá kan bí ọkọ̀ òun ṣe ń wẹ̀ tó wọ balùwẹ̀ lọ láàárọ̀ ọjọ́ yìí ní làwọn bá mú fóònù rẹ o ni òun bá bẹ̀rẹ̀ sí ní tù ó níbẹ̀ ni òun ti rí àṣírí oríṣiríṣi chaati láàrin arábìnrin tí wọ́n pe ọkọ̀ òun fún lóyún yìí àtọkọ òun gangan kódà wọ́n sọ àwọn ọ̀rọ̀ kò bá kò gbé síbẹ̀ tó jẹ́ pé ó bomi lójú òun gbòrògbòrò báyìí ni ọmọ òun ò lè ké òun fi ṣe sóònú ẹ̀ kò ń ṣàtiráàrí dájú pé ọkọ ti fúnyàn lóyún ó ní ọkọ òun sì lọ bíṣẹ́ lọ́jọ́ ọjọ́ náà òun ò sọ nǹkan kan ó ní ìgbà tó dán lọ́wọ́ ọ̀sán òun bá gbéra o òun bá lọ sọ́dọ̀ ìyá ọkọ nígbà tó sì jẹ́ pé ìlú kan náà ni wọ́n jíjọ ń gbé nígbà tó ń dọ́dọ̀ ìyá ọkọ òun kúnlẹ̀ òun sì bẹ̀ wọ́n wípé kán jọ kán dákun gbogbo ohun tí òun bá ṣe fún wọn kán fi ya ọlọ́run lára òun kán tara òun sí lọ́run kán mọ̀ bínú ani yo ko ni o se mi o se mi ara re ni ko be ani iya sa nse bakan bakan ani lati bi ijo meta isi ni ara awon ti ya lara awon o ya daada ani amo o mo nti o fa ani to o nba o pe ko n fi ese kan de ibi ti won tin ta ogun to n ti mo n saba ara ogun nigba to n debe to n salaye bi se se ohun ninu eni tin be nbe ba pe leyin igba to kuro lodo yo ko tan oni leni ti ohun ba nigba won ologun to ba no ba ni awon nkan te so le madam ojo wo le se nkan osu yin gbeyin o lo n ba rerin egbe won wa awon eleyi nkan osu ke nkan osu mi o le o ko le jo ko se jo o mo n se lore kore won o wa nkan osu mi o ki se nkan osu mi o sonu lo ba ni o da amo ka ba le ri eri daju daju e lo se awon idanwo ara yi ni lo ba kowe fun ohun ohun ba si gba lab lo lojo kan ina ojo kan ta siri tu ojo kan ina lo gbera lo sodo iye oko lati be o dari si bi ti mo ti rogun nitori pe o wo para awon oya boya ba in lo fe si ibe lo ti kowe le lowo pe ko lo le yi se idanwo ara iboyo ni ba abi boyo loyun mejeji ina ni pe ko lo le se o ngba to si debi ti o ti lo se test ohun ngba ti won gbe si le lowo esi pe o ti ri oyun ose mefa ini won fun kayefi nla ni leyi o ta ngba to dele inu re dun ni pe lásìkò yìí lòun ò rí ibi jókòó dáadáa gbogbo tí ń fẹjú mọ òun tí ń dúnmọ òru mọ òun nílé ọkọ òun mọ òun gbogbo rẹ yóò lọ wá sinmi o lérò tiẹ ó bá délé kọkọ ó tó dé ó ti se oúnjẹ tọkọ rẹ fẹràn jù ó ti dín ó ti bọ bíbọ ọkọ bá dé ó kọkọ bẹẹ ó ní ọkọ mi olówó orí mi mọ́bìnú tó bá yẹ pé mo ṣe ọ ni mọ́bìnú ọkọ ní dídé o dídé tó rálábò sí ni kí lọ ṣe fún mi ọ sí nǹkan kan fún mi o ṣé mo fọwọ́ kàn ọ ni a ò fọwọ́ kàn mí àmọ́ gbogbo bí a ṣe ń ṣe nínú ilé yìí ó ti yàtọ̀ kọ́ ni ìsàlọ́ngi wọ́n ṣe tiẹ̀ kébì náà mo ṣe tèmi o ló bá ní ọkọ mi gbogbo mo ti ń dùn yín àmọ́ lòun ti gbàdúrà wa o ó lóun ò ṣe bíi òun ò tiẹ̀ ṣe bí ìgbà tó jẹ́ pé òun mọ kankan ó wáá pé ọlọ́run ti gbàdúrà o èsì àyẹ̀wò tó ń lọ ṣe àyẹ̀wò ara òun tó ń lọ ṣe rèé ọlọ́kọ bá gbàwé lọ́wọ́ òun ló bá wò ó ó ló bá bú ẹ̀rín ó ló bú ẹ̀rín ó ló sì fa òun mọ́ra ó nínú òun dùn pé tọ́ òun ò ní sàn kankan nípa arábìnrin tó lóyún yìí mọ̀ bá ti sọ fún òun òun ò jẹ́ kí ó mọ̀ lọ bẹ́ẹ̀ yóò òun mọ̀ pé yóò wá nǹkan sí sọ̀rọ̀ yẹn òun ò nílò láti ẹ̀ ti mọ̀ nítorí òun ò fẹ́ bára òun nínú jẹ́ ipò tó ń bára òun yìí ipò ayọ̀ tó ń bára òun yìí òun fẹ́ fi ẹ̀mí kan nínú àlàáfíà òun fẹ́ fi wà nínú ipò náà títí tó òun ó fi bí láyọ̀ àti àlàáfíà òun ò fẹ́ wàhálà àbí kó fàjàgbọ̀n kankan wípé ìdí pàtàkì nu tí òun ò fi sọ̀rọ̀ àbí tóun ò tiẹ̀ fi fún wọn lára pé òun ti mọ̀ ó ní nígbà tí ó di ọjọ́ kejì ó ní ìyá ọkọ òun ni ló jẹ́ àwọn nílé o ó ní ọjọ́ kejì wá jọjọ́ sátidé ó nígbà tí ìyá ọkọ òun ń bọ̀ ó ní ṣe náà mú obìnrin kan dání ó lóbìnrin yìí òun ò rírí òun ò mọ̀ ó ní nígbà tí wọ́n sì dé òun kí wọn dáadáa ó ní wọ́n sì dé òun lóun dáadáa ó ní ọkọ̀ náà bá bọ́ta láti inú ìyẹ̀wò ó láwọn bá jókòó ó lóun wá ń wò pé ṣáwọn fẹ́ ṣe mítìnì kí ọkọ̀ introduce ẹni tó mú lẹ́yìn oni yoko ba ni to lagbaja o lagbaja eni to ri leyin mi ka mo fo papo olopolo peju oko re lo fun loyun oyun benu re oyun osu meta inin benu re o omo mi si ti joye mi pe iwo na ti loyun emi o si le ja ke po mo fun mi nitori po mo mi o le fe yawo meji amo nti o sele re o eni ba koko eni ba bi omo okunrin ninu eyin mejeji ini o se ni o je yawo ele to ba bobirin yi o mo lo o tun mo si po mo mi o ni fe mo to ba jowo obirin lo bi omo mi o ni fe omo o to ba si je en to ese fun loyin lo bi okunrin oni o di yawo oni o ba pe esma to ba wa je pa wa mejeji la wa bi okunrin nko oni yoko ohun ni olohun o ko wa mo se ngba na oni won si se ntan se tan oni won lo eni tan mu dani lenje na o lo tele won lo olohun woju oko ohun titi ti oko ohun oni bo se woju oko lo ko ohun wole olohun woju oko ko ohun wole to olohun wa duro ohun wa wo oro ara ohun wo daadaa pe ati peru eleyi se gbeyawo leleyi se ohun le ni fokan bale nibi ti iya ti wa n pase nile omo re lomo to ti le logoji odun ti n so omo eke to wa je pe iya ni wa n pase bawo o se se igbesi aye awon ninu ile awon ti oko ohun o si ni wuko ti o si ni gbin olohun wa ni to omo kekere ara ohun akoja ewe ohun leleyi ohun le je kan pa mo ninu o si le je kan demi ohun le gbodo eni ti n bo wa abe n to wa n ta yi ohun o mo bo se je ohun o si mero okan re so ohun o ni lo n ba gba awon ile ejo ti ri soro idile lo family court oni be lo si ti gba iwe pe kawon o separate o nipa ilana ofin olosan kan orukan lo nkeru ohun jade to n si lo si ilu mi o ni ohun si rise laipe ohun se ise receptionist awon ti mo n gba awon eyan wole ni ile ise ni ile iwosan kan lo n ti n se ise receptionist o ni amo ngba tolohun o gbogbo fole oni se mo pe en to fun loyun sita en lo koko loyun oyun osu meta loyun re wa nigba to yun to hun wa ni ose mefa oni ngba ti o bi oni anti bi obirin olohun iwo ko yi eyin ko ye eyan oni ngba ti asiko to hun to oni pelu oni gba to hun ti jade ki mo foro le soro oni bó ń ṣe jáde lòún ti gbọ́ ròyìn pé àǹtí ti wọlé wọ́n ní kódà àǹtí ológe ni wọ́n mọ̀ ń pè ládùúgbò nítorí pé ó gbáfẹ́ dáadáa òun tó jẹ́ pé òun ò mọ̀jú kò mọ di àdìsẹ́yìn lọ tó ń pa kò sówó káwọn máneèjì ó ní wíìgì táǹtí bá lò lé nìkan ní ó lò lọ́la wọ́n ní àǹtí ti wọlé kíá bígbà tí wọ́n ti ń sọ òun kò ń jáde ni wọ́n ní àmọ́gbà tí ó bímọ obìnrin ló bí wọ́n ní àmọ́ ìgbà tí wọ́n yẹ pé kò sí èèyàn tí ó fẹ́ bá a dulé mọ́ wọn lè le jáde ìnílé ló sá wà wọ́n ní ìgbà tọ́lọ́hún ó sì dóhùn náà lóhùn tóhùn ó bímọ ọlọ́run fóun lọ́kùnrin làǹtìlanti tó jọ bàbá rẹ̀ bí ìmumu ó ní ọlọ́run ò tún wá bá a mọ lẹ́yọkan o ó ní ìbejì ọkùnrin ìsì làwọn méjèèjì ẹbí mo ṣe ń sọ̀rọ̀ yìí mo attempted láti sọ wípé kẹ praise the lord nítorí pọ́lọ́hún tóbi gan ni what god cannot do does not exist ìtọ́lọ́hún ò lè ṣe àti rí nǹkan ọ̀hún o ọkùnrin méjì làǹtìlanti ni àǹtí bí ó ní àfi bí ìgbà tí bàbá wọn pọ̀ wọ́n lẹ̀ báyìí ní pọ̀ àwọn méjèèjì jọra wọn débi pé òun fẹ́ lè wọ́n dá wọn mọ̀ yàtọ̀ pé ṣé ọmọ kẹ́hìndé rèé àbí táyé lolú rèé oniroyin kan iroyin kan dodo won o pe ohun ti bi ibeji okunrin si lawon meji ichi oni koda ohun o ti kuro nile iwosan nitori pe ise abe ini ohun se awon pe die nile iwosan olohun o ti ko ti won tin yan ilebe wa oni esi tawon ebi ohun san fun won ina ni pe kan musuru kan dara ohun le kan musuru kan dara ohun le lati igba ton ti wa bimo titi oni awon omo won ti le lodun kan bayi o ohun o pada sibe won si ye bebe tosotoru ina fin be ohun oni ni ti ife olohun si ni ife oko ohun oni tori lati jo tawo ti fera o si wo soke na o ri amo ke se igba teyan ko ti igba teyan ba si wo soke na yan kan to ko yan to mo face domestic violence ni emotional violence to mo face gan ninu ile o po ipe oko ohun o awaye mo ko larobo ni o larobo omo pin nisinsin ni loju iya re oni iya re ini so gbogbo ohun ti o je ati gbogbo ohun to fe je iya re ini so fun oni ki wa ni ko nse gan se ebe ipo o se ko n pada sodo baba omo ohun nitori pe anti ti bi o ti ko lo nitori pe bi oro owo dabi igba teyan ba lo yan agbe nbi to ti gbe gani nitoro ojo to arabirin gan ohun wo ko ohun ohun wo arabirin pe ah nbo le ti pade nitori ohun wo pe ah to iri ni si ni se ni lojo arabirin kini akuko re gagan gagara loju tohun o gagara ogongo nbo lo ko ohun ti pade re gan ani fun ara re in lo keru jade ibagbepo won o rorun ko rogbon kini ko se eyin te ti ni riri iriri ni njagba oro sunun kun ta le oni re o 0916893100 0916893100 abi 0915 3334 893 0915 3334 893 abi 0911 3333 893 to ba ti ye gun yin o ti yore temi na e ja jo fun mi lo ka yo siro ti ko ni pa wa lori e ka le oro sunukun le fi ki wa
1: ara sunukun
0: oju sunukun la fi wo ya mi
1: ori ri okuku ni ba
0: ami olohun
1: abi ari ogba
0: ami
1: ta ba n pe ile oloko loko o sun baba jojo ona wa wore le wọ́n wọlé lé tí wọ́n bá tẹ mẹ́kọ̀ wọ́n padà tuntun wọ́n wọlé lé ni.
0: yóò padà délé.
1: ìtì ń da láyà ọlọ́run ti bá ṣe. nígbà tí ogun ó sì kó kírun ọ̀rọ̀ lọ́tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ o. yóò pe mọ̀lẹ́bí ti ẹ̀ mọ̀lẹ́bí ti ìyá náà wà níbẹ̀ tọ́kọ. ló ti yé yín.
0: bẹ́ẹ̀ ni
1: wọ́n wọ aṣọ ní sọ́wọ́n pé. ìtì ń da láyà ọlọ́run ti bá mú kúrò lọ́ọ̀dẹ̀. wọ́n padà lé. wọ́n sọ fún wọn pé kí náà mọ̀ fún ọlọ́run náà wọ́n gbé ọba yé àwọn tí wọ́n bá fẹ́ kó wọn padà sọ́dọ̀ ọmọ wọn. ó ti yé yín.
0: ó yé o.
1: wọ́n sọ fún ẹbí kìíní ẹbí kejì pé wọ́n bò ń bẹ màmá. ó dùn wọ́n gbáyé. oríire ò ní dá.
0: àmì àmì àmì.
1: àmọ́ bí wọ́n bá ń gbẹ́ o kìí ṣe kí omi dá sọ.
0: bẹ́ẹ̀ni
1: ọlọ́dà padà gbé o.
0: ẹ ṣe láàrin ẹṣin ìyá mi ọpọlọ yín ò ní dọba ẹṣin
1: ìpadà mọ wọlé lóde
0: o ẹkọ àgbà ẹ wọlé ẹ wọlé ẹ wọlé.
2: ọ̀rọ̀ sọlọ́kọ̀.
0: ojú sunukun la fi ń wò ó.
2: àyà àwùjọ mi ní sẹ́wọ̀n lè jólẹ́ o.
0: àmì.
2: àdúgbò sanáwó sí àkùnsánáwó wọn.
0: àmì o ẹṣin gan ni.
2: ìyá mi ti sọ̀rọ̀ mo ní sọ́tà. Eri ilé ọmọdébù kọ wọlé àmọ́ kọ́kọ́ jẹ káwọn ẹbí ká pè ya kọ kí ya kọ padà sáàyè rẹ̀ káfágòfè gbẹ́ àjọpọ̀ ẹlẹ́ni. I want to be 40 years. A good year, though. If you go last that course, I see for your father. I see that guy on the dusty. I just saw a killing yard. So, Kia for the side year, I have a lot to bring ya.
0: Hm. Eshun Goni, Bajo ni Koro Tina.

0: àwáyé mọ kúrò lárògbó ẹni tó ti lé lógójì ọdún bí ìyá bá ti dúndú pé èmi ní mọ tukọ ayé rẹ ṣé kò yẹ kọmọ òun ò jára rẹ gbà tá ń bẹ lójú òpó. Ojú sínúkùn la fi ń wò. Ẹ ṣeun o, ẹ kaalẹ́.
1: Ọlájídé Abẹ́fẹ́ ti pátá pátá.
0: Kò ní bàjẹ́ fún yín màmá.
1: Ṣé àmì àmì ẹ̀pẹ̀lẹ́ bó ti gbogbo nǹkan mà?
0: Adúpẹ́ fọlọ́run.
1: Bẹ́ẹ̀ni ti rọwọ́ yín sára
0: ẹ̀. Ẹ́.
1: Bẹ́ẹ̀ni ti rọwọ́ yín.
0: Ó yẹ kẹ́ ti rí.
1: Òde àmà wò sí ẹṣin tán kì í bá mi.
0: Ẹ̀rọ
1: mìíràn kò gbé sáájú.
0: Àmì
1: o. Lákọ̀ọ́kọ́ náà, omi tán gbé wálé yìí, omi tán gbé wálé tán wá fi alẹ̀.
0: Kì
1: í ṣe bàbá yìí gbòǹdó.
0: Ó gbàgbọ́ pé òun ò ní.
1: Torí wí pé wọ́n ti mọ̀ pé ibi tó wíìkì sí ní wọ́n mọ. Ìṣòro ni ìyàwó ẹṣin kílódé tó fi sálọ. Tó bá ti dá ojú kó dúró, tó bá yanjú ọ̀rọ̀ ìyá ìyáálé bíbèjì yẹn kan lọ ṣe tẹ́sì. Ó bẹ̀rẹ̀ pé àní àkúrò ọ̀mọ́ ni. Ní ìdákẹ́tọ́ láṣẹ sọ ni kó pe àwọn ẹbí ẹ̀. Ọmọ abẹ́ sọ́ọ̀lù ni ọkọ yẹn. Ọmọ abẹ́ sọ́ọ̀lù ni. Wọ́n pe wọ́n lọ́rùn sílẹ̀.
0: Ìjẹ́
1: kan ṣe ilé ayé o. Tó bá dẹ̀ ti bá mọ̀ wípé mo sọ wípé torí aṣáàṣọ alẹ́sàn máa sọ. Wọ́n bá ṣeéṣe kan kọ́kọ́ sí ìwé kan sáyẹ̀nsì.
0: Ìyá
1: fi wọ́n lọ́rùn kan fún àwọn ìṣẹ̀lẹ̀. Ẹni tí ò gbà ní ìyá tí ò ní ìyá ìyàwó
0: tí ò ní ìyá
1: ìyàwó tí ò ní ìyá ayé tó dẹ̀ máa ní ìyá ìyàwó sí gbogbo àti ìyá ìyá bímọ. Wọ́n ẹni káhẹ́ pẹ̀lú àdúgbò tó ṣe àwọn ẹni náà.
0: Àwọn
1: ìṣòro sí ìyá ẹ̀sùn níjọ́ pẹ̀ bá wọ́n ti kọ́ nígbà ní gbogbo àwa ìyá ẹ̀ náà náà. Ló bá jẹ́ ìyá ìyàwó náà ni ó ṣẹlẹ̀ àyè àti tẹ́ni.
0: Kan sọ́ra wọn kó fi ìyá àbèjì lọ́rùn lẹ̀.
1: Àgbéra tó kí lè rẹ̀ mi kí n lọ bá di kí n lọ gbìjà o.
0: Ẹ ṣeun. Ní bàjẹ́. Ìyá wọn ni ẹ sọ́ra yín o. Ta ní mẹ́mẹ́?
2: Ọ̀rọ̀ sínúkùn.
0: Ojú sínúkùn la mọ̀ fi ń wo.
2: Àjàní lẹ́yìndé olórí ẹbí látàwọ̀ náà.
0: Kò ní bàjẹ́ bàbá mi.
2: Ogun èmi mo ní nǹkan mi ló fẹ́ ṣẹlẹ̀ wọn. Tí obìnrin gan bá dé padà. Tí ọkọ lórí gbobìnrin lọ́wọ́ ìyá rẹ̀. Ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀. Obìnrin gan wọlé padà gan. Tí àbá wa kí wọn kò ní ọmọ sọ o. Gbogbo ọ̀nì mo ní sáà nínú tọ́lọ̀ ilé ní àrífẹ́ kò bá sáà rẹ̀ kò bá gbẹ́ ní ẹ̀.
0: Àmì o. Àmì. Ẹ ṣeun gan ni. Pọlọ yín ò ní lọ́ba.
3: Ẹni àbá fọ̀rọ̀ lọ.
0: Bàbá fàgbò fégún wọ́n ní àájọwọ́ rẹ̀ ni èyí ti jẹ́. Ajá ò ṣàní roro títí kó sọ ojúlé méjì. Ẹ ti lò gba tiyín ẹ ti ṣayé tiyín ẹ fa àwọn ọmọ ìlẹ̀ jẹ́ káwọn náà lò gba tiwọn. Ẹ mọ́ lò gba tiwọn mọ́ gba tiyín ti jẹ́ ètí rí. Ẹ jẹ́ káwọn àbíamọ kí a mọ kíyèsí. Ogún nǹkan mi ni yí ń ṣe tí ò da nínú ayé àwọn ọmọ. Ọlọ́run ti ràn wá lọ́wọ́ àti tọ́ wọn débi igbì. Ẹja máa gbókèrè ká mọ gbàdúrà fún wọn kọ́lọ́run ó ràn àwọn náà lọ́wọ́ láti táwọn ọmọ wọn. Ká mọ tá a dá sí tán bá fi lọ wá ẹ mọ́jà dá sí. Èyí ń àwa àyọ ọkọ àbáwọn bàbá ọkọ o àtàwọn ìyá ìyàwó àti bàbá ìyàwó. Eléyìí tán bá fi lọ yín gan gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tiwọn tẹ́ ẹ sì rí i pé kì í sì nǹkan tẹ́ ẹ lè dá sí ẹ dákun ẹ fi wọ́n lẹ̀ ẹ́ pé kan lọ yanjú ọ̀rọ̀ ara wọn. Ẹja yẹra fún pé mọ̀mọ́ ló sọ pé bàbá ló sọ pé kò dáa. Ó tàbùkù yín. ke se gbogbo oro le da sile enu si o ele to ba ye ke da si gege bi tabi amo e mo gangan fun ara yin gege bi agbalagba ti omo yin won mo e sa mo pe olohun oba nikan ni somo oye yi na lo ye ke mo fi ran omo yin leti nigba ku gba tokan re ba nse ye meji abi ti ba n go fifi to so fun pe olohun ni somo duro tolohun o adu toluwa ki jogo fu e ja fele bonu ipele ele keji e kele mo je tan ti tin bere imoran se ri beyan ba dorita meto nara ti o mo nu odu to don lasimo to ba bere amoran tawon eyan ba gba lamoran e le ti yo tele ti o ni kabamo ti o ni so ipe to ebi na ti fun lamoran eni bayi lo gba lamoran tori yo ba bowo pe bo ba ko waju si oko ta bo ba ken si oko ta amo bo ba kuwo nikan ti ara re pa ju gbogbo e lo iwo lo lo yo iwo lo iwo lo to yo ba o bi se nse onbe ti tari ro ni iwo na lo mo bi se ndo mo iwo na lo mo ja wa lo lere feri ran ajo aye yin te so si tan la wa ngba moran li lori olohun o ran yin lowo o ipele elekeji re eyan omo yoruba tata se ti setan se ti gbaradi ta ni o kokko jebo wa lojo toni oye ni so nle o eja bere ka le ni akoko lati gbadun ara wa daada tani membe
4: e ka le
0: ki loruko yin bo le tin pe
4: Ibrahim lati jegugo
0: Ah, wada Ibrahim, sa ti gbun ara wa lodun isa.
4: Ara.
0: To, happy new year o. Aku ewo odun tuntun.
4: Ah, wa ni yen, Olorun aje mi ise po e.
0: Amen.
4: Wa gbadura wa.
0: Amen. Ibere tin be waju mi ti mo fe bi yin. Eje e mo oruko miran abi e daruko miran fun wa ti won pe idile olokun esin.
4: Won pe kini?
0: Idile olokun esin. Nile Yoruba oruko mi wo la mo pe awon idile yi.
4: Idile olokun esin. Ateyin gbofa.
0: Ateyin gbofa. Ha. Ade ngbo fa ni n fe mo jo awon oliko yi. Amo nti ero ba won gan na ni ke satayin gbo fa. O loruko ta tun mo npe won ta ba fe so pe lokun ese. O ni oruko ti won to nje.
4: Efun mi ra ju die.
0: Okay, awon odile yi kini olokun ese ton mo npe won olokun ese. Kini nkan ti won se? Bawo la se kini nkan ta mo won mo? Te ba ti mo nkan ta mo dile yi mo e o se se ke gba oruko mi ta mo npo won
4: e so fun wa o ba ka so
0: awon ni idile abo ba ku
4: okay
0: e se
4: abi keko

0: Tani bembe o.
1: Ara sanoko.
0: Oju sunuko na fin wo.
1: Adeleke suni alatamuko.
0: Adeleke suni alatamuko. E pari owe yi fun mi. Ode ti o mero dele.
1: Ma?
0: Ode ti o mero dele.
1: Iyawo re nko bi o se ma yin ba.
0: Ah, se ajabo wa ri lori eto.
1: Bẹ́ẹ̀ni ma.
0: Ẹ̀dá ẹtí tún jẹ tòní. Ọdẹ tí ò mọ̀rọ̀ délé lóbìnrin rẹ̀ àbí láyá rẹ̀ ń kọ́ bá a ṣe ń yìnbọn ní ẹ̀wà lè yìn báyìí tẹ́ẹ̀ yìn báyìí tẹ́ẹ̀ tàn ṣe báyìí. Ẹ ṣeun.

0: ẹ̀nú ta rí bẹ́ẹ̀bẹ́ o.
1: Ọ̀rẹ́ sunukun.
0: Ojú sunukun la fi ń wò.
1: Ìyá Alájídé Abásàdé máa ẹ ṣé mo dúpẹ́ o, mo ti lọ yẹ̀ wò.
0: Ẹ̀rọ ìjà ẹ ti.
1: Bàbá ọlọ́rẹ̀ mi ti dànù ẹsẹ̀ ní ṣubú débi pé yóò dànù oyin lórúkọ Ọlọ́run.
0: Àmì àmì àmì.
1: Mo fẹ́ mi ìdùnnú ni jóná kò ní bàjẹ́.
0: Àmì àmì.
1: Ó yà o ìyá mi.
0: Ó dà kí ni Yorùbá ń pe àbí kí ẹjẹ́ ń bèrè báyìí pé oúnjẹ wo ni Yorùbá máa ń pè ní olúkọtí?
1: Kí lè pè yẹn?
0: Olúkọtí. Oúnjẹ kan wà tí Yorùbá máa ń pè ní olúkọtí.
1: Olúkọtí.
0: Tí olúkọtí.
1: Ìgbọ́rí.
0: Ha.
1: Ọlọ́run lẹ́dẹ̀.
0: Ha.
1: Ìgbọ́rí.
0: Oúnjẹ ni. Oúnjẹ tí wọ́n máa ń gbìn. Tọ́ máa ń gbìn.
1: Ìgbọ́rí.
0: Wọ́n
1: máa ń gbìn ni.
0: Wọ́n máa ń gbìn ni oúnjẹ. Oúnjẹ gidi.
1: Wọ́n wá lè lórúkọ mi táwa ń pè lọ́dọ̀ wa lẹ́kìtì.
0: Olúkọtí.
1: Ìfẹ́ ìgbọ́rí
0: bá. Èkìtì lẹ́tí wá Èkìtì tíbo.
1: Ìfàkì Èkìtì ni ọmọ.
0: Ìfàkì.
1: Ọmọ àtijọ́ ogun lè lè bí ọrùn má.
0: Oúnjẹ tí Yorùbá máa ń pè ní olúkọtí a máa ń wú ni. A máa ń wúlẹ̀. Ó ti sùn yìí.
1: Ẹ ti sùn mi pé bá ti ṣe kókò. Wọ́n tá máa wúlẹ̀ náà ni.
0: Ìṣúrú.
1: Oríṣiríṣi báwo là ń wù ní ìmọ̀
0: ni. Iṣu ni iṣu ni. Mo sì ní àmọ́ wù. Èṣúrú gan iṣu ni. Pọ́pọ̀ tẹ́ ẹ̀ sọ iṣu ni. Àmọ́ iṣu ni ó pa iṣu lórúkọ tá à ń pe gbogbo wọn. Iṣu ni gbogbo wọn. Ẹ bá kàn tẹ̀ tí wàá sọ pé iṣu. Wọ́n dárúkọ kókò tẹ́ ẹ̀ ń dárúkọ èṣúrú. Mo ti sọ ánsà fún yín gangan. Mo ní àmọ́ wù ni. Iṣu bẹ́ẹ̀ yẹ kó kọ́kọ́ wá sí yín lọ́kàn. Ọ̀dà ọ̀dà ọ̀dà.
1: Ẹ̀rọ
0: mo tẹ̀ bá wọlé.
1: Ọ̀dà ọ̀dà ọ̀dà.
0: Ẹ̀lọ́ ta ní bẹ́ẹ̀mbẹ́. Ẹ̀lọ́. Ẹ̀lọ́ ẹ ti wọlé kí ló kọ ibi lẹ́sìn ń pè wá.
2: Ẹ̀ka ibi tí ó sọ̀rọ̀ láti fi
0: Isaac láti Tipa Garage. Ó yà ẹ parí òwe yìí fún mi bọ̀dá Isaac. Inú nínú ti ń bí ni kó tó dojú. Ṣé mọ̀ pé tí inú bá fẹ́ bíyàn yóò kọ̀kọ́ ròyàn nínú inú ni ó ti bẹ̀rẹ̀ pé inú kọ̀ kó tó di pé èèyàn wá gbé sójú tó lejú. So ní bá ṣe ń parí òwe òun pé inú nínú ti ń bí ni kó tó dojú. Oye o gbọ́dọ̀ ṣe kíni? Oye o gbọ́dọ̀ ṣe nǹkan kan? Mo ti sún yín o bọ̀dá síkì. Inú nínú ti ń bí ni kó tó dojú. Oye o gbọ́dọ̀ ti. Gbà á. Oye o gbọ́dọ̀ tẹ̀sẹ̀ kọ́ ni wàì wàì. Ojúlé yìí ti ń kọ́ ni. So tinú bá ń bíyàn téèyàn lejú oyì kò gbúdọ̀ kọ́ ni lẹ́sẹ̀. Ẹ ṣeun gan-an ni.

0: Ẹ̀lú ta ní bẹ́ẹ̀mbẹ́ o?
1: Ọ̀rọ̀ sunukun.
0: Ojú sunukun la fi ń wò ó.
1: John láti Nírèké.
0: John láti Nírèké.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé mo ti gbóhùn yín tẹ́lẹ̀ lónìí?
1: Ara o.
0: A ti gbóhùn ara wa lónìí.
1: Ara.
0: Ó dà.
1: Mo dẹ̀ sọ, mo sọ nípa ìmúdẹ́dẹ́ mi jẹ́ tí mo sọ pé máa yẹ̀ wò.
0: Èmi ò rí ibi tí mo ti jẹ yín lẹ́bùn ògbàdá John. Kó má lọ jọ́jọ́ tí mo ní ẹ̀gba ẹ̀bùn. Tẹ́ ẹ ní mo sun yín síwájú.
1: Má jẹ́ àpẹ́ lórí ẹ̀. Inú ọ̀pẹ jẹ mí lẹ́bùn, ṣùgbọ́n tẹ bá ní ẹ̀jẹ̀ ní ẹjẹ́ àgbàgbẹ́. Ẹ fún mi ní ìbéèrè tèmi.
0: Ok. Ìbéèrè yín. Ẹ parí òwe yìí.
1: Ẹ má ọ̀rẹ́.
0: Ẹ dákun bá a bá fẹ́ pè wọlé, ẹ mọ́ pè wọlé kẹ sọ pé ká mọ́ wọ̀rí o. Bẹ́ẹ̀ bá fẹ́ pè, ẹ mọ́ wulẹ̀ pè, nítorí pé tẹ bá ti pè wọlé, a fẹ́ bèrè bèrè lọ́wọ́ yín ni. Ẹ̀yin ìsìkọ́lẹ̀ ẹ̀kọ́ wa nírú bèrè ta fẹ́ bèrè lọ́wọ́ yín, ìbéèrè tó bá wà níwájú wa là á bèrè. Bó bá jẹ́ kẹ parí òwe, bó bá sì jọ́rọ̀ Yorùbá kan la fẹ́ bèrè túmọ̀ rẹ̀, iná là á sì bèrè. Ta ní ń bẹ lójú òpó?

0: orí báyìí lọ́gbẹ́ àgbẹ̀ délé àró orí lọ́gbẹ́ àlòkò délé kọsàn orí náà lọ́gbẹ́ lékè lẹ́kẹ́ délé kẹfun orí ńlọ sọ ajé ògúngún ní sọ dàfẹ́ káyé tí gbogbo aráyé ń fẹ́ tí wọ́n sì fi ọmọ fìlẹ́ àwọn ṣe bùgbé orí mi o ìṣẹ̀dá mi o gbémi náà pàdé aláwòrè mi láṣálẹ̀ tòní o níbikíbi tó lóore mi bá wà mọ̀jọ́ wá mi rí ìṣẹ̀dá mi mọ́mọ́ gbàbọ̀dé orí mi àpéré gbémi kó aláwòrè láṣálẹ̀ tòní onílọ́jọ́ ajé o kájé oníṣẹ́ṣẹ́ ẹ̀fun kò fìlẹ́ mi ṣe bùgbé jẹ́ ńlá jẹ́ lọ́wọ́ jẹ́ ní lápò mọ́mọ́ jẹ́ ní lọ́rùn àwọn tó bá sì ní lọ́rùn náà ọba odùmarè elédùmarè ọba tẹ́rẹ̀rẹ̀ kárí ayé kó bá òní kó wa àwà kó bá wa san gbèsè ọ̀hún o lásán tán lásán yè láṣẹ olódùmarè.
1: ọmọ yorùbá ti bẹ nílé lọkọ lẹyìn ojú mo oge sí lọwọ lọwọ mo ní mo kí gbogbo yín pátá ń gbọrọ òǹgbọdọ mi ò mọ mọ lọ.
0: ẹ kúkú ti mọ̀ pé àròyé báyìí ni iṣẹ́ ẹ̀ bá kà igbe kíké báyìí ni iṣẹ́ ẹ̀ yẹ ẹ̀yìn káwa ti sọ̀rọ̀ káwa ti polongo tó ní í ṣe pẹ̀lú àṣà àti ṣe yorùbá nítorí ẹ̀ làwa ṣe wà ní hàhín àtúntìdé lálẹ́ inú o lórí àkọ̀tún ètò yín ètò wa tiwa làṣà níbi tá a ti mọ́ ń ṣàgbéyẹ̀wò ń tọ̀rọ̀ mọ́ àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ yorùbá káṣà wa kó mọ̀ bá a parun ká gbé àṣà wa lárugẹ wọn ní ẹjẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká jùmọ̀ gbéga gbé kémi gbé àṣà àti ìṣe ilẹ̀ yorùbá ẹjẹ́ á fọwọ́wẹ́wọ́ ká mú ọwọ́ wa ká sópọ̀ báyìí ká fìmọ̀ ṣọ̀kan gbogbo ọmọ yorùbá àtàtà mò ń ké sí lálẹ́ yìí o àṣà àti ìṣe ilẹ̀ yorùbá ẹja gbé lárugẹ.
1: lódì yẹn nìkan nǹkan wa bèbí dúdú láàdúdú o.
0: tiwọ́ làṣà ń lè tò tẹ́ láǹfààní àti mọ gbọ́ lọ́wọ́lọ́wọ́ lálẹ́ yìí lórí ètò yín ètò wa tiwa làṣà níkànnì kànga gbọ́mọ̀gbẹ́ wells radio 89.3 fm eléyìí ta kalẹ̀ sópópónà aláàfin avenue olúyọ̀lé estate ńlẹ̀ ìbàdàn níbẹ̀ lẹ́tí ńláǹfààní àti mọ gbọ́ mi kètèkètè báyìí ẹ láǹfààní àti lọ gbójú oge wò mí kẹ́ ẹ bá ń darapọ̀ mọ́ mi kẹ́ ẹ mọ wo bí mo ti ń ṣe kètèkètè nínú ilé agbára ń hàn bí mo ti ń dábìrà pẹ̀lú gèlè mi yìí ńgbà sàdélé rèé oní yọlọ́hún gèlè rẹ yìí ó ní bó o ti yà lálẹ̀ mọ́ ni ní tí ẹ yà ń kọjú sọkọ bẹ́ẹ̀ ní tí ẹ bí mo ti yà yìí ó lágbára ó kẹjẹgbẹ́ pọ̀ tán bá ní nǹkan kẹjẹgbẹ́ ó kì ara ó kì ó ní bó ti jẹ́ kọ́lọ́hún ó sàánú mi ni. ó kọ tèmi jẹ́ òyípadà oyé ọlọ́run adékòkè ló kọ tèmi jẹ́ tí wàá làṣàlè tó ẹ̀ wá nǹkan fìdílé fìdílé nǹkan kájọ jẹ̀ gbaládùn ètò.
1: ọpọlọpọ òdúdú.
0: lọ́sẹ̀ tó lọ lórí ètò yìí a sọ̀rọ̀ nípa eré òṣùpá mẹ́nuba àlọ́ apá àlọ́ oríṣiríṣi adára wa lára yá adára wa nùdùn amúwapadà sígbè ewé táwọn ọmọdé tí wọn mọ ṣeré òṣùpá tí wọn jókòó ti bàbá àgbàlagbà tí bàbá ó sì mọ pààlọ tì jàpá tìrókò ọkọ yẹn níbo àlọ àpamọ àtàlọ àpagbè gbogbo ẹ láti yànnàná lórí ètò yìí tó fi móríṣiríṣi ọkọ kan tó ní ṣe pẹlú àṣà àtiṣe wa bá a ti sọrọ ń pa àsọmọ lóko la sọrọ ń pa àsìnkú a sọrọ ń pa ìgbéyàwó a sọrọ ń pa àkúdàáyà a sọrọ ń pa àwọn àṣepa òwe tán mọ ń pa ńlẹ yorùbá ìtàn lọkàn ọkọ òjọkan àwọn àtàndòwe lóríṣiríṣi gbogbo ẹ náà láti gbéyẹwò lórí ètò yìí ẹ àwọn ọmọ bó ti mọ ń sọ wọn lóko tí ń sokùnfà kó tó di pọn sọmọ lóko gbogbo ẹ láti gbéyẹwò ìwọ ọmọlúàbí ni oge ṣíṣe ni bá a ti ń kiri ilẹ̀ yorùbá bá a ti ń kíyàn tá a ń pọ̀n yàn lé bí yorùbá ti gbáfẹ́ gbogbo ẹ láti mẹ́nuba kódà a sọ̀rọ̀ ń pa iṣẹ́ abínibí iṣẹ́ ìbílẹ̀ àwọn oúnjẹ ìbílẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn ti ń gbàgbé rẹ̀ bí ẹ̀wà àgàn oríṣiríṣi báhun ègbò àtẹ̀wà ẹ̀wà alámúlùkẹ gbogbo ẹ a sọ̀rọ̀ ń pa rẹ̀ lórí ètò yìí ṣùgbọ́n lálẹ́ yìí mo ti sọ lọ́sẹ̀ tó lọ pé ibòmíì ní gbẹ̀yìn gbà lálẹ́ yìí o lọ́sẹ̀ tó lọ mo sì já yín tán mo jẹ́ mọ̀ pé lórí èèwọ̀ òní àgbẹ̀wọ̀ lágbègbà lálẹ́ yìí ibẹ̀ náà la sì ń lọ láṣàlẹ̀ tòní ẹ wò ẹ wá nǹkan fìdílé fìdílé nǹkan jẹ ẹjẹ àjọmọ gbádùn ètò yìí mú kí yín nù léhùn ìyá mi bàbá mi ò rí ládéládé lóye lóye gbogbo yín pátápátá mo kí ohun òmọ̀mọ̀ lólódì kankan omidan ni ó ni adélébọ̀ ni oyún òun náà àtàṣẹ ẹbí gbogbo yín pátápátá mo kí ẹ káàlẹ́ o ní gbogbo òbíkébé tẹ ẹ bá ti ń láǹfààní àti mọ gbọ́ mi tí wàá làṣà ń le tò mò ń bọ̀ ná.

lóríṣiríṣi ńlá àwọn èèwọ̀ eléyìí tó wà nílẹ̀ Yorùbá èèwọ̀ ìlú ni o èèwọ̀ ìdílé ọ̀nkálùkù ni o èèwọ̀ bí a pé àwọn ọlọ́dẹ náà àwọn náà lè wọ tiwọn ẹ̀dàkọ̀ ẹ̀ mọ́ bínú ọlọ́dẹ lè wọ tiẹ̀ ọlọ́dẹ gbàyàwó ọlọ́dẹ ẹgbẹ́ rẹ̀ àwọn oníṣẹ̀ṣe náà àpótí tí aya olórìṣà kan bá fi jókòó olórìṣà mi ò gbọ́dọ̀ fi jókòó oríṣiríṣi èèwọ̀ ló wà tó bá sì pé èèwọ̀ ni èyí ti ṣe tí wọ́n fẹ́ dèjà tó bá ti pèlé èèwọ̀ èèwọ̀ náà ni wọ́n máa pé èèwọ̀ ni kíní ìyọ ẹ mọ̀ ṣe o kí ló dé tó wá fẹ́ tìtorí pé èmi mo mọ̀ tán èmi mo rí tán tó wá fẹ́ mọ̀ ṣe ọjọ́ sọ́ra rẹ torí pé wọ́n ní ìjọ tọmọdé bá pẹyẹ tó pẹja yóò dàjẹ́ níbo gba pẹ̀kù yóò ṣe kíni o yóò dàjẹ́ níbo bá ti wá pààrọ̀ gidi gbà lálẹ́ odò tí kíní ọ̀hún kà mọ̀mọ̀ tó kà láyà ó bá ku ibi tí ó gbé dé okùn ibi tí ó gbé ọdọ àwọn òbí rẹ ni ó gbé kọrí sí nígbà náà ni ó rántí pé mo mọ láwọn òbí lè ẹyìn ò náà fi máa ń pé dẹ́ẹ̀dẹ́ o ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kùtò làfi pàmùkùrù pẹ̀lẹ́.

bí ọmọ ṣàmì lẹ́ni ọjọ́ ìṣẹ́gun ayé òní fi fìrífìrí hàn lórí ọmọ rẹ o. Àtọ́ bẹ́jẹ yé o. Adétòyẹ̀yà tẹ́rù tẹ́rù tẹ́rù tẹ́rù tẹ́rù. Ọba mi ara wa, ọba mi ara wo nílé àwọn aṣẹ́bí gbogbo. Agbára rẹ ló lé òkú sáré ìjì wárìrì níwájú ẹsẹ̀ rẹ. Nípa èmi inú rẹ, òjò wọ́ kankan sójú kan. Iṣẹ́ omi dúró wọ́wọ́wọ́ pẹ̀lú àṣẹ rẹ bí ògiri gbígbẹ̀. Àṣẹ rẹ náà ni Olódùmarè ló dárùn dúró ní Gídíọ́.